0: 32 FM 94.9.
1: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò Golden Mon aládùn tó kún fún mílìkì.
2: Ọpẹ́ o!
1: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣara lóore nínú.
2: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
1: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
3: Ìyá mi, ó mà dùn gan ni.
4: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ̀rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon tọ gbogbo èèyàn di wúrà.
5: You. Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but

0: 5 for number 3, Oni Lane, beside White House Hotel, behind Bus High School, Labawo, Ogunpa, Ibadan.
1: A copy, one Lori Agona, Kemaboshewasi, 0806-634-8917. 0806-634-8917. Toto Bafeka Miokori Ogun, GMF, Nyonya Layu.
2: Ẹyin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o. Ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí. Yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mattress Mooka.
3: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Ẹ ní ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa. Mooka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
4: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
5: Bàbá Fẹ́ndọ̀ dé.
6: Sọ ẹ káàbọ̀ padà láti ojúde ọjà ìkànnì 32 FM lẹ́ ń gbọ́. Bàbá Fẹ́ndọ̀ ni ètò ẹ̀ ti ń lọ lọ́wọ́. Agbá kí ẹ káàárọ̀.
7: Ẹ káàárọ̀ o, gbogbo ara ilé. Àjíǹde ara yóò máa jẹ́ o.
6: Àmì. Sọ ẹ jí ká bẹ̀rẹ̀ láti ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Tábàwọ̀ inú ìwé ìròyìn Vanguard láàárọ̀ yìí ní ojú ìwé kẹjọ rẹ̀, ìròyìn kan wà bẹ́ẹ̀ lọ̀rọ̀ tí ń jáde látẹnu ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè ọ̀mọ̀wé Túnjí Aláúsá. Ibi tí wọ́n ti sọ̀rọ̀ yìí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti rọ gbogbo àwọn ilé-ẹ̀kọ́ fásitì pátá wípé àwọn kọ́ọ̀sì tó bá jẹ́ pé ọdún mẹ́rin ló yẹ kí wọ́n fi ṣe kó gbọ́dọ̀ tayọ ọdún mẹ́rin. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní pé àwọn ṣèlérí láti múlérí àwọn ṣe fún àwọn òṣìṣẹ́ ilé-ẹ̀kọ́. Kí ló lè fà á kí kóòsì tó yẹ kéèyàn parí láàrin ọdún mẹ́rin kó máa di ọdún márùn-ún, ọdún mẹ́fà, ọdún méje mọ́yàn lọ́wọ́ láì ṣe pé bí akẹ́kọ̀ọ́ ọ̀hún ní rírọ̀n? Ṣé ta bá wo dáadáa tíjọba bá ṣe tó tó àtẹ̀yẹ tó yẹ tí wọ́n jẹ́ àwọn olùkọ́ lówó tó yìí tí ọ̀rọ̀ wọn gun dáadáa, ṣé ìyún yóò wáyé? Ṣé àwọn ilé-ẹ̀kọ́ fásitì ló yẹ kíjọba kì nílọ ni, àbí kí àwọn ìjọba gan náà kí wọ́n bára wọn sòótọ́ ọ̀rọ̀ lórí ìgbésẹ̀ àti àdéhùn tí wọ́n bá ṣe fún àwọn ilé-ẹ̀kọ́ yìí?
7: Ẹ ṣe gan ni, tí a bá wò sẹ́yìn a rí pé ètò ẹ̀kọ́ wa even lásìkò tá a ṣe wà yìí náà ètò ẹ̀kọ́ wa ò tí ì mú yányán torí pé ọ̀pọ̀lọpọ̀ àgbórígbèsọ ló pọ̀ jù. Kì í ṣe pé àwọn èèyàn gangan ń lọ ilé ìwé yìí gangan. Ok, tó bá tún lọ ilé ìwé gan tán gan, kí ló wà lẹ̀ táwọn èèyàn jẹ́ nǹkan àmúyẹ? Tẹ bá ra wọn tí ò lọ skul ní ìsìn, ẹ máa gbọ́ lẹ́nu wọn pé wọ́n á ní àwọn tó ti kàwé náà kí wọ́n mú kí wọ́n rí ṣe.
6: A ní school experience
7: kan. N kò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó kàwé gan, ẹni tí ọ̀kan kankan gan so ó bẹ́ta rẹ̀. So n tó fàá pé ìwé òfin nítumọ̀ láyé John tẹ́yẹ bá wà ní tó yẹ pé wọ́n ní ìwé mẹ́wàá. Ẹ ò bí ìwé mẹ́wàá ṣe níyì láyé John, wọ́n ní ìwé mẹ́wàá. Ṣé pé kó tó lè kó dé ìwé mẹ́wàá láyé John gan, yóò ní tí ó jẹ gangan nínú èèyàn tó jẹ́. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan ìyàlẹ́nu àti nǹkan tó yẹ pé ó bá wà lójú jẹ́ pé nínú ìlú tá wa wà yìí àwa gangan ò mọ tó kàn lórí bí èèyàn ṣe ṣètò ẹ̀kọ́. Ẹ wá jájọ wò lọ́dún tó lọ, àdéhùn tíjọba máa ń ṣe tá bá wo táwọn akẹgbẹ́ wọn ń ṣe lọ́tùn tí wọ́n ń ṣe lọ́sì tó sì fẹ́ kí àwọn ètò ẹ̀kọ́ wa kó bá òde òní ká má tiẹ̀ lọ àwọn àjọ àgbáyé míì ká wo African continent tá a wà yìí adúláwọ̀ wa ń bi gangan mélòó gangan làwọn ìlú táwa gangan wà tí nàìjíríà gangan sọ pé òun iléèwé wa yìí àwa gangan kẹjẹpà kan ń da ọmọ dangiri ni tẹpẹ àwọn ọmọ tá a kọ́ lẹ́kọ̀ọ́ wọn lè dúró lórí ẹsẹ̀ wọn àwọn náà lè tún lè ṣe nǹkan ìlú èwe irú China ní ìsìn United States of America ẹ rí pé àwọn akẹ́kọ̀ọ́ gan ó tún máa ní nǹkan àmúyẹ tí wọ́n ń ṣe tí pé ẹ mo kàwé nìkan wọ́n tún lè lọ́gbọ́n àti nídá tó tún máa ṣe fún lè
6: wọ́n. Mọ́rí ilé ẹ̀kọ́ kan ní ti China ni àwọn ọmọ tó wà ní ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí kejì àbí primary eré tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ bíbà kí wọ́n kẹ́rin máa fi yanrìn ṣeré wọ́n dẹ̀ mọ ilé wọ́n mọ gbogbo ẹ̀ tó yẹ pé ó fẹ́ to irin papọ̀ nǹkan kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́ wọn láti bẹ̀rẹ̀.
7: Tẹ bá wo tẹ bá àwọn ètò wọn yẹn náà èmi náà máa ń wò even àwọn ọmọ kékèké kálukú wá ibi tẹ kálukú expert sí èmi ò gbé tọ́ ìfun tí ò wà bí trailer èmi ò mọ ọjà pé ó ń to irin papọ̀. Ẹ lọ wo àwọn tó ń ṣe fóònù ẹ lọ wo àwọn èèyàn tí wọ́n wà ní tí wọ́n bá wá ṣe ojú ọ̀nà technical school ni wọ́n lọ ẹ lọ wo technical school Nàìjíríà mélòó ló nítumọ̀ tẹ pé a sọ pé àwọn ṣẹwọ́ nígbà kan rí technical school ó wà láwọn secondary school tí ẹ ti pé wọ́n tún dálẹ̀ gan tó wá ti bọ́ ṣẹṣẹ sun ó gbọ́dọ̀ yan iṣẹ́ ọwọ́ kan láàyò kí ló mú àwọn kiní tó fi kú. So àwọn àrùn ìjọba ni pé ó tiẹ̀ ti lọlẹ̀ díẹ̀ ní ìsìn gbogbo àwọn àdéhùn tí wọ́n ti ṣe lọ yẹ kán jí orí bẹ́ẹ̀ àwọn iléèwé náà wá kú tiẹ̀ o. Àwọn iléèwé kan wà tó yẹ pé àwọn kọ́sìsì kan ọdún mẹ́rin wọ́n ń ṣe àwọn kan ń bẹ ọdún márùn-ún ni wọ́n ń lò ń bẹ́ẹ̀. So kò yẹ kó yẹ rí bẹ́ẹ̀ nígbà pé the same kinní náà university kinní náà ni àwọn kọ́ lọ́dún mẹ́rin bóyá àwọn tó ń ṣe bí ẹ̀kọ́ political science ní ìsìn ọdún mẹ́rin làwọn iléèwé kan ń ṣe àwọn iléèwé kan ń bẹ ọdún márùn-ún làwọn ń ṣe. so kilo le ko yes bi aso si ra won so awon awon to je oluko wa na lawon le ta ni kakiri na ka won na jigiri elomi ti ni se meje mejo a si le bu oko ati yawo ngba ti o salary ngba yen to je won lowo odun kodun mejo na si lo mo ti to na o bo se ko ani wa se mi ti o se lo sugbo ti joba ba mu kila n wa se mejo mefa kiri si ngba ti nko to na lo fa ta fi die to won su kakiri ona mewa mejila ijoba ni kan wo oro ta fi le se to ra kan producing ti o favor market ni awon to n jade ko nu le wa ni se melo gan gan le bi pe eko to lo ko e gan gan wa salaye fun wa so mo gan se bo ko wa class n gbo ti won wi na ni se en ti ko gan gan mo to na to nko so ijoba na la pada so pe eto to ye kan se sawon to nje minister feto eko wa sawon gan mo pe eto eko
6: ehn
7: sawon kan so ti ri pe odun to nlo ta si ye minister eto eko won mo kankan pa eto eko won kan so to won o se fun ni ise nti wa mo bi ero eto ko se ni tumo si bo se gbe won si bo se da si ke mo wo bi ta bara wa ye lode nigeria lawon secondary school kan won ni won mo se yoruba mo ke wa la nse e wa nfi nkan ti o ni tumo ro pe de yoruba titi wa se wa mo ta nse ni awa gbe lori ala nse kidi kan awon ta nse abe ijoba ijoba apilo yo papa edakun ebi te yo ko lori awon kini awon yin yoruba te yo ko yi ke se n to da ko dara ede ilu ti wa ni e fi igbo le fi yoruba le fi gan le kan se nigeria yin daru o
6: ami
8: ami e ja lo si oro epo petiro nigerian tribune gbero yin kan ni oju iwe keta ni bi eni to ti gba kan ri je are fun egbe awon agbejoro lorilede nigeria nba to tu je agbejoro agba lorilede ye omowe olisa agbakoba won se awon alaye kan wi pe a le gbe awon igbese kan e to le je ki a pada mo ta owo epo petiro lori jala kan laarin irinwo naira 400 naira si edegberin naira 700 naira lori jala kan won wa salaye oro wi pe ta ba le gbe igbese ki iyato wa laarin oye tanta epo robi ni abele ko yato si eyi tanta sita si awon tanta fun wipe eyi na yo se ranlowo won tun wa ni awon ti won je oludije sipo are gbogbo lati nu egbe oselu kankan pe ki won salaye fun awon orilede yi lesese awon igbese ti won fe gbe lo papa julo lori oro owo epo lorilede yi pe yo tun awon omo nigeria lowo lati mo pe ah ibi la fisi o ibi la ni fisi o lori oro owo epo petiro yi amo yato si wipe boya aba awon kan so pe won o da owo iranwo ori epo pada won o da owo iranwo ori epo pada ta ba yo oro pe a da owo iranwo ori epo pada agbakin igbese mi wo la wa tu le gbe e to je pe yo je ki epo rorun fun awon omo orilede nigeria ta le po robi lorilede yi biru fe bi agba agbakoba bi won tin so yi pe o sese kata laarin 400 si 700 per liter
7: je ko yo 400 yen ko nbe je be lati 700 sugbon ta ti to mu 700 yen materialize ni pe nigbati rivanary nigeria ba ise to ba se pe awa wa so pe rivanary nigeria o sise ati setan o awa ri pe awon ta fe fi sibe dudu ati dudu na ni kilo ta le partner pe lawon te pe agreement o wa ti nkan o fi lo tan le je bi alamojuto awon ile se kan ti wa ni ise ti joba ti ni partnership ni o je ko ni je wi pe awon ile ise nikan ni o ni nkan yen ijoba o ni nbe won kan jala moju to pe ko ni je pe inawo ati ajebanu o mo po e ri pe won ti soro NPC rivanary won ti so di pe business as usual ni enikan to tan na fun anjo ni paris to tan na fun anjo ni ti o to ko to lo 210 trillion lo lohun fi se rivanary to tan na lasan ti o sise ni bo lohun lo do ni ara re o ti ya lati lo gba mu pe 210 trillion e wo budget to je lede nigeria e wo bi ti nkan yo die sherita ba ni tarawaje oro epo yi mu ori ta opolopo eyan an soro kan nigba ta nwo awon kan kan ni pe ki lo fa to kalo ko fi se bo se wu ni pe nigba ti joba na o ba ti kato tan ba ti kuna lori eto won lo e tan kan se ijoba lo le so pe bayi loro sugbon ti wa di pe ese n to wu yin nigba ta won na se n to wu wa fun wa bo ni o se ni ri be ona ta wa le gbigba ni pe ki lo de to je pe e ri pe te ba wo eto dibo kan to nbe ni ilu kan eyin ara oludije kan fi ohun ran se si ara wa kan nigeria dangote pe to n ba ile wole ni ilu hun ni kenya o owo me so pe gbogbo tin get rivanary dango to won ni joise nitori pe everybody ti di pe awa ta jera wa gangan a ni fi ara wa emi o si le bu dango to se bi profit lo nwa kilo ta wa gangan ta pe lori lede United States o lepo sugbon rivanary ti nbe United States ke se kekere ki lo ta wa gan goloko ki la fe se gan ki la se te pe atunse o ba a kan ri pe ina kan tan bi kan na ni ko wa si yato laarin pa lepo aba lepo a le mo je rich nation sugba wa na produce o ye ki yato ka mo tala bele ko stoki okun iye te fe ri loki okun na le fe ri lo ile Nigeria ki wa la nfani pe awa gaga jomo Nigeria ka wa jare gan se wa pe wa ka jare gan se wo pe wa tori pe ko si n to da omo niyan po laye epo ni gbogbo awon ta wa pe alagba Nigeria tori are ni o awon gomina ni o senators ni o obi kan se program kan lana ko si program kan lana ni gbagba je oniroyin kan bi kwese kan oni ni gba yi baba awon ni 900 million won gba si senator now ni is 2 billion awon senators won gba where are those money
9: won ni ko rebel
7: where ko rebel iwo to mo pe ofin lo fe lo se ki lo ngba constitution ala wan si fu kini tu mo constitution ala wan si kini ebi won lere pe se won mo fun won se come on fawon moniyan ta ba na won gomina are ni kan la mo bu awon senator wa nko rep wa nko kini wulo won awon appointee tan fun ni kini kan chairman of kini kan kini won se fun rile bamu bamu moyo yi na ni se ri to e kuri mo ta ni pe lai gba kan kala ti ru eri na ni ro ni ibi kan be ni pilo pe ni ayy ibi won ti mo ko awon odo ni won ti mo ro won lagbara ni bo lawon kan yin wa mo kilo eta won senators wa rep wa ta ni eh le se yen afawon ya nisi ikan ti e se kan je beta nisi o lo ha laptop fawon ya rugo e da ku kini ya ote ya
6: ti fun awon mo ni
7: awon ewo awon ibe lawo ya ti n gbeta kini e ja so to ro funra wa now nisi mi ati ta wa run kulu ya wa la wa ni laptop awon ya yen oko owo ti o mu nkan yi pada ni tawon oko wa beli o ba ti gbera ilu o mo gbona ni so ki to fa ri pe e wa igba igbadun fara alu in te yin o kan se te fi ri owo se te ve se ni me o na le wa se ti pe apara yin na lo ni
6: agba ke lori ore ile pe ma ti je ka kuro nbe ori ero epo robi ta ba oju iwe kokan din ni ogo iwe ori vanguard to ja la ro yi ori kan nbe ni bi ti won ti ni pe fun igba fun osu marun ni tele ntele awile de wa Nigeria pelu gbedeke igbese ajo pe pe awon ile tin ba pese epo robi won gbodo ma ri epo ton lo bi 1.84 million barrel per day pese fun ajo un won le orilede wa Nigeria e pe ami top dada ki wa ni anfani ta won morile rin be eyun ba o gedegbe ta ba tun o inu iwe royin the punch la re ni oju iwe kesana won ni pe ajo NNPC won duro de awon abo iwadi lori igbese igbende awon ebufopo orilede wa Nigeria ebufopo wo ni won fe gbende se ti olokowo kan so pe ko le sise mo ni abi ewo
7: se ri ko si nkan ti o le sise mo ti awon alagbara ti nbe nbe ba fe ko sise ko si nkan to toruku ati ra won bi kan ta pe a condemn please le le yin o sise yen kan mo en te ba rin ajo lo si ajo kuta te ba rin ajo sa won le ise ti won ti party e ri pe minor tin lawon kan tin sa won se mo lori ofe ati lo si kogi lati ra won be yen
6: agba ki ma bi ta pe minor tin ni kilo pe owo bo tun wa na sori awon ebu bopo yin
7: ko sise hello wo won daada ijoba wo ni nkan to je 10 naira e je ma pere kankan wa nile ise awon ijoba ti e to sa awon to je demu demu moto baje taya lo ni problem se bi ka lo gwa focanizer ti o ba ko taya ni elo ni o gba boya water 2000 won wa je moto yen o ra ko baje kale kan le ocean re ko le wulo fun won o mo pe n te ba fe to 10 naira fun te pe tele ba lo simbolo wo ti ti won pala won fe ki nkan yen baje koja ala kan le ro ori ofe lati le ri n te ta pe akini yo da mo ko le je wulo fara ti won nikan e ri pe tinu mi nikan ati tara mi nikan lo ko ba Nigeria bi ta de yin na ke se pe boyapin kankan lo fa tinu mi lo fa ti Nigeria fi dabi to o se dai ko si ti o se gbende gbogbo ntan se to pe awon kan la awon kan ni eyan to kowo wa ti o ri kankan se ki wa lanfani rivanari bela gbogbo won si ni se tabi won ni pe ki le fe se o won ni ki kan ni won o ni blueprint fun Nigeria I want to have this title ni kan ni everybody won so ni si won o mo graffiti wa lati nbe nbe enikan oni oyin kan tin be ni television ta won lo kan yi o soro kan o ni bi court house in the house roki je to ba la niyan kan pe ko fe gbede bayi nkan mi o yi pada ni akoku ojo yo so jenu mi o kalu lo tori pe ise agbara laye ko si enikeni o te awon kan mole o se ra fa awon kan ini ilu o fi toro so in to n fa te pe awon na ri je ninu aburu yen ati pe okay nisin e lo wo ijoba wo ijoba wo lawon ti won wa npe pada vanari Nigeria Dangote ni o awon eyan kan ni o tan be be lo ni ti won egbo fa won lo se olu olo to ni ati Dangote mole abi lo pe Dangote o se to e ko se so opolopo won kan lo ni share Dangote kini yen na ni so n tin bele to je pe Nigeria se n fori gba ka kiri niyan to pe ta pe awon na ba ni kin se fa nise o ye ko wo le lo le create mo te po fe nikan ni 1000 ita ta awon awon ra ni 14 Nigeria
6: e de oju de oja a n bo ikani 32 fm le ngbo baba fe donate $18 lowo e go kale
4: ju ni ka gbe radio mi 32 fm ti wa okay
9: ma wo mi bi mo se feyin
10: online dynamics ile se akoyin ni ajo to ti gbere gbe gbe si nigeria kaka ki tun fan wi pe london 2026 pe gbese ko ba won rin ajo ko ko sile ninu awon eto won yi online dynamics ati bsb study abroad ni canada ati ni london work permit wa nle for ile de bi netherlands finland luxembourg norway ireland and canada ben lo wa baka na fe to fe gbe ko ni canada london finland ireland hungary australia ati be be lo online dynamics leto irajo lo si china April and October, Europe, Germany, and Netherlands, June 2026, South Africa, May, Lobosi, London, November 2026, Nete BSB, Radio Tom Fogma, Kogma Fima, Kuma, Pelu, Loko, Olagba, Ye, Business Supporting Business International, Online Dynamics, at the BSB, Mwa, Nilo, Eduaro, Kudorobo, Ati, Mwa, Mwa, Se, Anko, Nini, Radio, Fajok, Pipe, Tieniko, Kamwala, Office, Mwa, Adepate, Abebi, Crescent, Up, Edition, Police Station, Jericho, Ibadan, Telephone, 081-0273-8145, at 080-3242-9497, on Online Dynamics. Dell come. You know, I'll bash up on one in there. Do I yaw?
11: Ẹni àwọn alọ ọ̀nà làákò ìbọn lọ sí ń bọ̀ tọ fòrà dání.
12: Padà lọ́ṣẹ̀lú la ti ń bọ̀ o. Bakúṣe máa lọ náà nu wọn fún ara ìṣàgbọ̀lọ́ mẹ́rin mẹ́rin.
11: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sílẹ̀ sì ń jẹ lọ́bẹ̀. Ajẹ́pọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíì Kadégòkè SCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pò ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ti Mr. Solution o yàtọ̀ jẹ́ǹjá o sí díẹ̀ lára àwọn ìlérí tó lòun ó ṣe gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú irin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yìn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà ká mú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíì Adégòkè SCA gboyè àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC

0: wari.
1: Veneton cleanser ni
0: jamisi o re.
1: Veneton cleanser egbogi atejese ti ibadan ti ara wo ya ija lewon mele se won yebeyebe inu ton fun ton daru gbodogbodo ko bara re iri inu eje amona ti de o. Veneton cleanser egbogi atejese ti a fi ewi ati egbo se ni ona ti gbalode Nafdac ifon telu M1 Nigeria Limited ni won gbe Veneton cleanser jade telephone 08034051533 fun tita ati rira iwo na jara po mo wa Veneton cleanser amọ tekun egbogi ti ya gbogbo kokoro nu eje wele wele.
2: I have a little cough sir in my little chest sir. Anytime I cough sir it makes a heavy sound sir.
3: I see. You have a cough. I know just what you need. I'll give you Uniplex. It will clear your chest fast. Fast, fast, fast. Clear your chest fast.
4: Uniplex. Uniplex.
5: Uniplex cough syrup gives you relief from sore throats, cold and chesty coughs. Manufactured by Daily Needs Industries Limited. Uniplex cough syrup is for children and adults.
4: Uniplex.
5: If symptoms persist after 2 days, consult a doctor.
6: Baba Fendo de!
7: Eka wo pada lati ojude oja ikoni sati FM le ngbo baba fe donate e tin lo lo ah ojo e ti lo boya ka ma se ni alafi bo ka ma gba ipe awon ara ile kasimo ke tin ba fi sori ta kan ile jera ka tun wa ma ju ibere si agba kin 0705509409 0809 7009 ile okere +23490622949
8: abi ke kan so wa loju opo Facebook 32fm949 fẹyin le mo fi awon alaye yin so wo sibe amaka so water. Hello
7: e karo.
9: Hello e karo.
7: E karo sa
9: oruko mi ni aje to bi mo pe lati ajigan le yo bo ki ma o ti mo ki fan la mo de ki ayan e ba ti to mi jina
8: am
9: seri ohun tun da wa la mu lo ile bi Nigeria seri ti are ti are ti won gbo fi won yo fi orile di pada o ba le gbe ofi pe iwo to ba ji owo ki ko si ri dajo ko ju iku lo yala ile ise lo wa ni o oje owo ijoba ni o to ba gbo fi yan lo si auto auto ti gbowo lu e ri pe laarin oju meji na isma ni ya iri ato patapata sugbon tori pe ohun ijoba sọ pe nigba to ye si awon naa won mu awon naa ni kankan to n fi pamo so idi ti won se le gberu ofi yan lo awon to mo bo se gbo ona to gba no fi orílẹ̀-èdè lọ sáwọ́sì tó ń sáré yìí láàrin oṣù méjì tó ń yí padà wọ́n dẹ̀ di lílò wá tí wọ́n ṣe mọ̀nà láti gbé òfin nàìjíríà pé ìwọ́n tó bá gbé òfin nàìjíríà o ikú lè rẹ̀ ṣẹ̀ ọlọ́run rúbọ̀ ọlọ́ba ìyanjú nàìjíríà o ṣé òní bá jẹ́ ọ ajé mọ́lá tàyí gbọ́dọ̀
7: agbákìròyìn kan ń bẹ níbi tí ẹgbẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú bíi mélòó kan tí wọ́n ní pé bó bá kura ọ̀kan lójú sánmà àti ti ààrẹ Bola Ahmed Tinubu làwọn ṣe lọ́dún 2027. Ẹ jẹ́ káwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú ọ náà ní ààrẹ o tí ó jẹ́ adíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti tako ìlànà àti òfin ẹgbẹ́ wọn.
10: Ẹ ṣe gan ni ẹ rí kébi tí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà dé ẹ̀yọ́ ní pé kíni ń jẹ́ anti party. Ìyẹn lè wà ní party ẹgbẹ́ party CDF ńbẹ nínú ẹ̀ pàápàá náà ni ọ̀pọ̀lọpọ̀ lẹ́ńbẹ́ náà àwọn party tá a rí ibi àwọn kan ń bẹ tẹ́ pé àwọn gan ni olùdíje bẹ́ẹ̀ yìí sọ wọn national president sì endorse ààrẹ tí ń bẹ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó túmọ̀ sí pé tó kálukú náà ṣe ni pé tí ń jẹ ni kò sí integrity kankan mọ́ kániláyé ìgbà tó position wa rí pé nàìjíríà ẹlẹ́ṣẹ̀ ẹ gbogbo ẹ tutù gan báyìí gan àti ọ̀pẹ́ ẹlẹ́ṣẹ̀ gan bọ̀ bí
7: ẹ káàárọ̀
9: ẹ káàárọ̀
7: sà
9: ìfà ẹ kò ṣẹ ẹ wò ẹ ránú gbà wọn ẹ mẹjẹ àtẹ ajibọlá láti bodijà ẹ mẹjẹ àtẹ làwọn jẹ pé ààrẹ tinubu lè fi epo tù àlà olówó epo láàrẹ ẹ rí pé mẹsẹ ń búra fún un tọkọkọ lọ múnú ìwé sundays gan tọ́ba lè ṣètò náà lọ́wọ́ ìjọba jonathan sani ọ̀gá kí wọ́n dá wa padà síbẹ̀ tẹ́tàsímẹ́tì 1300 káàmọ́lé tẹ́tẹ́pọ̀ kí wọ́n dá wa padà sínú ìjọba yẹn wọ́n fọlá kan ní ìlú mi wọ́n fọlá gidi ṣèjọba lé lórí ọlọ́run dẹ̀ ní gbà fún wọn.
7: Ẹ ṣeun ẹ ṣeun.
8: Ẹ ṣe Akintoye Ogunṣina wọn ní ilẹ̀ USA náà lépo pé wọ́n ní Texas àpẹ́ àmọ́ epo wọn kò dára tó ti orílẹ̀-èdè Nàìjíríà.
7: Ọ̀bọ̀kọ̀ jẹ́.
8: ori Facebook won ti so
7: se tori pe ti koda ti to Nigeria ni wa fi wa nla la se ta si lepo e karo
0: e ko ojo ma
7: e karo ma
0: e ya dura la ka pata e ku se o
8: ase
0: won n te mi fe soro le lori ko ti e ye wa mo ki la fe ma so a wi wi wi le ni wi lo tun la wi njo marun se won ki n gbo nkan te n wi ni tawon baba wa yi wi a baba wa to nyanya na e so ba fe se ijoba won le gba fun awon looto eyan won kan ton wa je won fun ororo ara wa tan won fi saye bo se ni otara lara na nlowo olorun ma gba wa lowo won
8: aya ni Ezekiel Oluwafemi won ni oro igbokoda pe ki awon gomina ati le asofin wi pe ki won pese awon agba ti o je bi ipese omi fun awon ti won gbe ni agbegbe ohun
7: aye ni Ezekiel Oluwafemi na so be won ni wi pe a njo jagini yode lori wi pe orilede wa Nigeria meet up pelu OPEC papa ju ye ko to ye ki won ma fi lele won ni se o sere fun ile de Nigeria pe kini anfani ta je nbe gan pe so to nkan ta ma ju jage ni yodo si
8: ka fa na so do refinery won ni lati odun 1995 ti date ti ri kini on yoju ifa jamu abibo ni
7: just you osi ku bi
8: abi
10: se ka mo salon
7: ni se ka mo sal
8: bo ni se se salam
7: ibe abi o ka de bi salam
10: abi e do ni yawo le
7: o da mo gba bi kan de bi 07055000980907
10: awon te te afa mo do te le ye mo gbo ba
7: eyin na ti gban
10: abo ti gban ri o
7: e mo sa mo do lenu e mo so won lenu
8: e mo se
7: e se jo mi bo
8: se jo won Mr. na so bala bala lana
10: e ko ri o mo da
8: da ke ni so ro lori oro
10: o ko bala na lo ndo ke
8: akafa won ni wi pe be se je pe ati na billions owo lori oro ebu ifopo ati NNPC e won ni koda okan won gbogbe lasiko yi lori oro na ni
7: to ka ma lo bayi sugbe ibere kan be ti mo fe bi agba kin lori oro ti ajo aya lowo lagba yi ti won so won ni pe pelu igbese e bi eto rajo orilede wa Nigeria se ngogo si ton se daada sibe sibe a wa nose ati ise eto raje ti ko fi ti ko ni pa lara omo orilede Nigeria sale logogo laarin iseju kan torojo ti
10: lo seri to fa to ye ko fi ri be ni pe gbogbo awon e ka ajobo ofoso ko pe lara won o kaluku nda temi se ni nja tinu mi ma se ni o je ki Nigeria o fara po mara won ka ni joba ba sise papo ara won ni ti o si pe lagbaja ayo di fun e are na mo da tinu e se gomina o se ti awon se to mo se ti won ni a ti ri pa lorilede Nigeria won kan go biti biti owo ni tan study owo ni won ri sugbon ko ni pa lara omo Nigeria Nigeria o yin daru
7: ami
8: e wo yo da ko ni danu e se owo go yin ti ye tu ba wa gbo baba fendo laaro to ni lago mejo laaro la na ni baba fendo o tu pada wa olu sola omo momo lo ko mi agbani so yin nu
7: agba ki e se gan ta pe en ti e je wa
10: ojo ni ti wa
7: emi ni kunle fani e ko kale

0: òye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Ma wo mi bi mo se fe yin
2: mo n gbo 32 FM
3: 32 FM 94.9
4: Where did you buy it? CK Easy.
5: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jẹ́ àgbọ̀ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ẹni ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tó lórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀
6: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣẹni nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a wá bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí sólà ìbátà kankan àtúntà ni CD Care a tún wá kù lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CD Care wò pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbì kan tó wo ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbàyé gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CD Care ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ́ sanwó lọ ṣe bẹ́ẹ̀ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CD Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CD Care wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ̀ kí yín káàbọ̀ CD Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti ń download app yẹn báyìí àyè tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
5: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ka káàkiri.
7: Ọ́fíìsì wa ní Junction Veterinary ní Mọ́kọ́lá ní Ìbàdàn Junction Veterinary gangan lẹ́sìn máa rí ọ́fíìsì wa ẹ lè pé ti Mọ́kọ́lá yẹn sí 070-74-54-3005 a tún ní ọ́fíìsì ní àpáta náà nínú ilépo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ẹ lè pè àpáta sí 070-74-60-3911 bákan náà a tún ní ogunmọ́ṣọ́ ni shop 3 and 4 Free Mall Shopping Complex opposite former Nitel Oniyewa ni Alajiki Road Taki Ogomosho elepe wa si 070 7485 7555.
5: Oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro bi pe bo le se se ba oni kina won se bo si ona na re e tele won CD Care o di bakan na e seun
8: CD Care there for you.
9: Alubata nrese jabata onilu dudun fitunu powi apodunu be alu shekere onagere tori ba meji ko 32 fm 94.9 lo mudunu paraye
10: 32 fm 94.9
11: laughter house
10: orioke tete premier mokola ibadan.
12: From the hottest gists to the coolest stories.
13: Hook up to the latest on everything entertainment.
14: We know what you want.
15: All my favorite songs.
12: On 32 FM, 94.9. After the tactics comes the play.
16: It's Connor, what are you going to do? Oh!
12: After the play comes the goal.
16: Could be the match winner from Lionel Messi.
17: Ronaldo!
12: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9. The best players in the world and their best plays.
18: My kick again.
19: Messi through four.
18: Brilliant!
19: Threads it in. Ah!
18: And there's the goal from Pedro.
12: It's sports on 32 FM 94.9.
13: The best players in the world and their best plays.
18: My kick again.
19: Messi through four.
18: Brilliant!
19: Threads it in. Ah! And there's the goal from Pedro.
13: It's sports on 94.9, 32 FM.

0: ìṣẹ́jú kan ní nbẹ láàrin ìyà àti ikú ikú àti iyè ọ̀pọ̀lọpọ̀ ó travel lónìí yóò tún padà sí ìbàdàn yìí lónìí yìí
1: ohun tí ń wọ́n jẹ́ ni mo jí ló wúrọ̀
0: ẹ bá dé ibi tí wọ́n ti ń wọ train ní mọ́níyà ẹ rí tí wọ́n lòdù mọ́tò jọba àwọn èèyàn ti lo èkó wọ́n ń bọ̀ wálé ń rọ̀lẹ́

0: iṣẹ́ yá lóòrò òní ibi tá a fẹ́ na pọ̀ pa sí lágbára
1: ni dáde àtẹ̀lé mi wá ṣe
0: àmọ́ kó tó di pé a fẹ́ láǹfààní àti wọnú ibẹ̀ tán yányá
1: kò sówó tí ó fi ràwé o nígbà tí ó sówó tí ó fi ràwé ọ̀nà owó ni ó fi kàwé mi
0: ẹ ṣá mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa

0: o da keyin o ma piti eyan o
1: ti mo ni gege bi omo le yo
0: sugbon ti mo nso ni pe be eyan ba se ntoto baba piti e ta o pe ah ene ide ni ntoto to nse o
1: ni baba ololade
0: a wa lori right gidi
1: ma bi se binu ara o we lo so pe ololoto ki mai le
0: amen to ba je bi ejan foju eran imo
1: lori ru meji
0: iyan le caution en tin bo leyin wi pe no won se nkan bayi fe ni leyi o ye kele yi je gbon fun mi a man support ira darada lo lede yi awon ti o ye a support a man support e
1: mo ni mefa to se koko
0: ina lo wa se to to be
1: ai ni beru
0: ba ti haleti eti wo ni ha
1: ai ni bi ara denu denu
0: orílẹ̀-èdè mo ti rẹ́ni tó kówó wa jẹ tán ní ìlú náà lọ́wọ́ àkójẹ tó tó bẹ́ẹ̀ owó èmi àti ẹ.
1: ẹniyẹ́hùn tó lè tábà má fi ṣe bínú rárá òwe ló sọ fún.
0: káàdẹ̀ ń jìyà ẹ̀ lójoojúmọ́ ń ti a. àmọ́ kò lè mọ́ rí bẹ́ẹ̀.
1: bangida
0: ní country tá a wà yìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jí àgbàlagbà ló léde tá a wà yìí agaga ní south west ilẹ̀ yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń pò ẹ̀yin kábíyèsí ni ẹ̀yin lóye lóye ni ọlọ́run á bí yín ẹ̀yin lẹ ta wá.
1: gbogbo ọmọ nàìjíríà pátápátá
0: ẹ̀yin lẹ ta wá ọlọ́run á sì bí yín.
1: ẹ tún bọ̀ bá a múra
0: ọlọ́ndẹ̀ ń bí yín ẹ mọ̀ ní o.
1: ọlọ́run á rọ yín lọ́wọ́.
0: ẹ ti gbàgbé pẹ́yìn nìkan ló gónú ran yín.
1: oníṣẹ́ o.
0: ọmọ wo ló tún dìde nú ọmọ yẹn táyé mọ̀ ayé ò lè mọ̀ wọ́n torí pé bàbá wọn ti balẹ̀ jẹ.
1: bàlá ẹ tún bọ̀ múra sọ̀rọ̀ yìí.
0: èyí tí ó pé gbogbo yín lẹ̀ ń ṣe ẹ̀ ṣe ń tó pé ó léèdè.
1: ó sọ fún mi wo ṣe yìí ohun ẹ̀dá lòun ọlọ́run lókè yẹn.
0: n tó pé gbogbo yín lẹ̀ ń ṣe ẹ̀ ṣe ń tó pé léèdè n tó pé gbogbo yín lẹ̀ ń ṣe ẹ̀ ṣe ń tó pé léèdè.
1: àìlèmùsùrù
0: ìdí tọ́lọ́run ó fi bí yín nù.

0: 32 FM 94.9.
1: Ọ̀pọ̀ làwọn èèyàn tí wọ́n ń bèèrè wípé àjọ wo ló tún jẹ́ Ọ̀yọ́ ETF. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló dá Ọ̀yọ́ ETF sílẹ̀. Àpẹtàn rẹ̀ sí ni Ọ̀yọ́ State Education Trust Fund. Kí ètò ẹ̀kọ́ kó lè yarantí sí i nípa wíwá àwọn ọ̀nà míì tí ìjọba omi tuntun yóò ṣe túbọ̀ rí owó pèsè fún ètò ẹ̀kọ́ ó ń lójúṣe Ọ̀yọ́ ETF jaburata. Ó ń làwọn àṣeyọrí tí Ọ̀yọ́ ETF ti ṣe o. Gbogbo onílé iṣẹ́ ọ̀tọ̀kùlóòlù àtẹ̀yìn tẹ mọ rírì ìjọba omi tuntun tètò ẹ̀kọ́ tó tún jẹ lógún tẹ fẹ́ tìjọba lẹ́yìn láti pàṣẹ Ọ̀yọ́ ETF. Ẹ kàn sí 2B Ọba Kensua Crescent Onireke GRA Ibadan. Ẹ sì lè pe alága Ọ̀yọ́ ETF Barrister Rahman Abiodun Abdulrahim sórí 08181947496 tàbí akọ̀wé aláṣẹ Ọ̀yọ́ ETF sí orí 07069 43 85 19 Ọyọ́ ETF.

0: starting from the 3rd of October by 8 p.m. on Saturdays and 11 a.m. Sundays on Z-World DSTV Channel 166 and Go TV Channel 30. Brought to you by Pretty Lady, in association with Chupa Chups, Add Me, Munchit, Sonia Tomato, and Checkers Custard.
1: So èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọwọ, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn. Update, update, update. Here's the gist.

0: ohun tó ti fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìránṣẹ́ rẹ̀ láàárọ̀ yìí sí orílẹ̀-èdè Nàìjíríà inú mi dùn gan-an.
1: Ẹ ṣeun gan-an sá.
0: Sórí ẹ ṣáàjẹ́ ká fún gbogbo ilé Ọlọ́run lọ́wọ́. Bó tiẹ̀ jẹ́ pé òwe àwọn àgbà kan sọ yí pé mò ń bọ̀wọ̀ Ọlọ́run ní ọ̀yà lógún ọdún. Ṣùgbọ́n nígbà tí ọba yá sí, Ọlọ́run ó fojú gbogbo àwọn òṣèbí Nàìjíríà. Ọlọ́run yóò fi mọ wọn dárin.
1: Àmì.
0: Bí a ti kúrò láyé, àwọn ọmọ wọn jìyà rẹ̀.
1: Àmì.
0: Lábẹ́ bó ti wù kú rí.
1: Àmì.
0: Sọ ọ̀rẹ́ mi tí mò ń bọ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí.
1: Yes, sir.
0: Mo mọ kò tí mo wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n gba mọ̀nsẹ̀ ní ń dì mí. Wọ́n gba mọ́tò ń dì mí. Gbogbo ẹ̀ ó dàbí bákan. Ṣùgbọ́n mo mọ̀ pé kì í ṣèmi nìkan.
1: Níwọ̀nba àgbà
0: tá a bá ti nígbàgbọ́ àti gbẹ̀kẹ̀lé ní Ọlọ́run pọ́lọ́run ó jà fún wa. Yóò sì padà jà fún wa.
1: Àmì.
0: Nípa ìtọ́ wa wí pé bàbá wa ń tá a jẹ lọ. Kí ló dé tá a tún máa ń bínú ara wa.
1: Tá a tún máa ṣàbòsí ara wa.
0: Àbùdá ènìyàn ni.
1: Àbùdá wa ni.
0: Àbùdá ni. Tí ẹ bá ṣe pé ẹni tí Ọlọ́run bá mọ̀ gbàkóso ayé ẹ̀ pátápátá. Ló lè jagun ṣẹ́gun lórí rẹ̀. Ṣùgbọ́n ntẹ̀mí ó kàn wí náà ni pé bíbélì wí pé ẹni tí ń ṣe rere kó máa ṣe èso. Ẹni tí sì ń ṣe kàkọ́ máa ṣe èso. Àtòrí àtìkà ìkan ìgbé.
1: Kò sí kan tí ó gbé o.
0: Ẹni tó bá yan inú ni bí ni láàyò sí ọmọ nìkejì rẹ̀ lórí òwò rẹ̀. Ó tẹ̀síwájú. Yóò máa bá pàdé inú ohun tó náà ń ṣe. Lábẹ́ bó ti wù kó rí. Olùwà yóò wà pẹ̀lú yín. Ẹ tẹ̀síwájú.
1: Ẹ ṣeun bàbá. Ẹ ṣe o.
0: Ẹ kú tẹ́. Ọlọ́run ṣeun o.
1: Ẹ ṣeun gan-an sá. Bàbá ní àbùdá wa ni.

0: la dama ni elu e ku ojume e ka aro o e ku ojume sa e shiun
1: are o ni shi o
0: ami olon sa
1: o ni sa are
0: ami sa
1: oloye ismail o mele yede do ko mi
0: e shiun gan
1: mo n pe lati opopona muslim egbe da tuwa roye oni ladin ohun tí ó ń ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń rójú tán tátún máa ń wá ìrójú kiri
0: àti rójú tán wà máa ń wá ìrójú
1: àti máa ń wá ìrójú ọlọ́run ti gbàdúrà títí ẹ kò yẹ kó tún máa wá máa ṣe eléńpèlé ẹnì kejì ọlọ́run ò sì ní gbàdúrà títí ẹ ìtí mo láìkí àwọn yíbò sínú bá àti ẹ lọlẹ yíbò rí àwọn ọmọ yíbò tó bá dọdọ wọn lọ rajà wọn ni ó wà ṣọọbù kejì.

0: cannot predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
1: 0209-461-3333.
0: Access Pensions. Future shaping.
2: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoò níbi tí CDK wà?
6: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
8: Growing moments are filled with chances to be active and learn.
9: Did you see, Mom? I made such a big jump.
10: Quick job, my boy. You get better with each game.
8: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
9: I feel so strong.
8: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow

0: igi ọpẹ oni wọwe lailai ni ikọni nfẹ yin e a oni ye dun yin ninu nigba gbogbo abẹ mo ni o po kokọ ke o po
1: o si ọlọrun mi o po
0: 32 FM 94.9 am ferin gba gbogbo aye.
2: My name is Taiwo Ajayi Laiset. 32 FM 94.9. Keep listening.
3: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budán. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbúdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà ó kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bù káàdì ìbánisọ̀rọ̀ èyí ń Richard Card. 500 naira 500 naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè àrùn ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: Ọdá tẹ́ yìí bá gbọ́ sárébù, sárébù, sárébù. Sárébù dán ni o láti kọ̀ ní Adẹ́rin, ipò òṣónú 32 FM
1: 949 Ìbàdàn.
0: Mo fẹ́ ni akú Jimo Olóyin, wọ́n rò pé mo ti sáré lọ wájú nù.
1: Bọ́ bá ti rí ló wọ mi láru ń kálukú ni, ó lọ ṣàánú. Bó ṣe rí lára èmi lẹ́nu.
0: Mo ṣe lára yín
1: nù. Ṣé kí wọ́n máa pẹ́ là ń sájídé?
0: Ìkábọ̀ mi yóò sí mi.
1: Àbí kò wá ni.
0: A tún kó àwọn ojúbọ ara wa lórí ètò sáré ibùdán. Inú wa ọmọ dùn ní o ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ láàsì ní báwọn banújẹ́. Olúwa mẹ́rin ọmọ òjò lórúkọ tèmi ẹ̀yin tí gbogbo wa pátápátá nílẹ̀ yìí àti lókè òkun. Ẹ káàbọ̀ sórí sáré ibùdán.
1: Bá a mọ̀ tán, Adémọlá Adéjúmọ̀, ẹ káàbọ̀ sórí ètò yín. Tẹ̀tí ń dúró dé sáré ibùdán lẹ́tọ̀.
0: Ètò ní sáré ibùdán. Ó dàbẹ̀ láti ọjọ́ ajé Monday bá mi, ó dàbí ẹni wípé àná jèrè. Ọjà yẹn ó lọ
1: wọ́ra wọ́ra.
0: Ó dà lọ wàràwàràwàrà ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dá gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti jẹ̀bùn lọ́dọ̀ wa láti ọjọ́ Monday. Tẹ bá ń gbọ́ wípé ẹ lọ fọkàn balẹ̀ sírun kó.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti ń gbọ́ èdè díẹ̀ díẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Kẹ kówó lẹ̀ kẹ ké kó lẹ̀ a máa dìbò.
0: Àmọ́ jẹ́ alọ́dún.
1: Àbí bò wá ni.
0: Bàbá yìí tẹ̀ ti jẹ lọ́dọ̀ wa láti ọjọ́ ajé Monday. Ẹ lọ fọkàn balẹ̀ torí pé ìwé yín là ń wò wájú wa
1: yìí.
0: Ẹ̀yin tẹ́ ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àti kan orúkọ yín síta lánàá. Àfa Sherifu láti Soka. A retí àtẹ̀jíṣẹ́ yín torí ẹgba ẹ̀bùn ẹgba béèrè lánàá kẹ́ ẹ lè gba ẹ̀bùn yín. Àmọ́ mo ń retí àtẹ̀jíṣẹ́ màmá tó gba ìbéèrè lórí ojú òpó ayélujára lọ́jọ́ Monday. Dasola Àríkẹ́ àti Àládé Fẹ́mi táwọn náà gba ìbéèrè lójú òpó Facebook lánàá. Àwọn méjì tá à ń retí àtẹ̀jíṣẹ́ wọn nù. Ká lè ṣe kíni, ká lè fi ẹ̀bùn gbogbo yín, ká lè fi ránṣẹ́
1: ká lè kópọ̀
0: lápapọ̀.
1: Bàbá Kọ́lá Akin pẹ̀lú táwọn náà bá ń gbọ́ wa, ẹníṣẹ́ tá a fẹ́ jẹ́ fún yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí ojú òpó mi 08056144066. Bàbá Charles ọ̀kan làwọn láti Washington DC wọ́n rán wa sí yín. Bàbá Kọ́lá Akin pẹ̀lú àti ya láti odò ọ̀nà arápájà ya Adésanya kan.
0: Ya Adésanya odò ọ̀nà arápájà ọmọ ọ̀tọ̀
1: bí ọjọ́ mẹ́ta tá a gbúrò wọn.
0: Kẹ́nìkan bá a sọ fún wọn.
1: Bàbá Charles ọ̀kan làwọn náà wọn ni ajíṣẹ́ fáwọn náà.
0: Wọ́n ni ká jíṣẹ́ fún wọn lápá àti bẹ́ẹ̀. Ẹ tí mo bá ṣe ń ṣe lórí sáré ibùdán, ìbéèrè náà la fi ń dára wa lára ya. Bó bá ṣe lè pè náà ló ṣe gbẹ̀rù àbí bó bá ṣe lè dáhùn ìbéèrè sí. 0705-5000-949 0809-7000-949 tàbí 0906-2000-949 làwọn ojú òpó mẹ́tẹ̀ẹ̀ta tó wọnú òkulù. Hello.
1: Hello.
2: Hello.
1: Hello, ẹ kásán.
0: Ẹ gbóhùn sókè o.
1: Hello.
0: Wọ́n yẹ̀ wò ni.
1: Testing, testing.
0: Testing, microphone.
1: Testing, testing.
0: Wọ́n yẹ̀ wò ni. Hello. Hello, ẹ kásán o. Hello, ọ̀dà, ojú òpó yìí.
1: Hello.
3: Sáré
1: bú.
3: Orúkọ tèrè rẹ̀ ògùn tádé.
1: Ṣé àtàtọ́ number one.
0: Ó dá bá mi ń tẹ́ mọ̀ ni mo fẹ́ fún yín o, ṣé ń gbọ́ mi? Kí ni Yorùbá ń pè ní ẹ̀mẹ̀? Kí ló túmọ̀ sí Yorùbá? Ọ̀rọ̀ Yorùbá ni ẹ̀mẹ̀. Kí ló túmọ̀ sí?
3: Ilé ẹyẹ. Ẹ bá ní ẹ̀mẹ̀ ìsọ̀lẹ̀ àná.
0: Ilé ẹyẹ. Ẹ sì fẹ́ súnmọ́ o. Ẹ fẹ́ súnmọ́.
3: Ilé epo. Epo ẹ̀mẹ̀ epo ẹ̀mẹ̀ ilé epo ẹ̀mẹ̀ tí ń sùn.
0: Ilé ṣẹlẹ̀ rẹ̀ wá ní ilé epo ẹ̀mẹ̀ ọ̀dà. Bàbá Jòhún bí ò bá Jòhún á mọ̀ mọ̀. 0705 5000 949 0809 7000 949 ni papa papa. Hello.
2: Hello.
1: Hello.
2: Hello.
1: Hello. Hello. I'm going you.
0: Oh, you so okay.
1: Huh.
0: Hold on. Oh. Sare budoni lati koni aderin yin posonu 32FM 949 Ibadan awon oju opo meteta to wonu kulo te fi lanfani lati budon to so to ni 0705 5000 949. Hello.
2: Hello
0: pare. Hello e ka so ma o.
2: Ise pa ta ro.
0: Yes ma.
2: Anti Mary ka to lo mommy Abibu.
0: Ah mommy Abibu o ti
2: se ateji se o se ri ni.
0: Se gba ibere ni.
2: Eh mo gba ibere ise ni ara ojo
0: awon. Ah ojo awon omo obirin lagbaye looto ni o. E gba ibere. Ah mommy Abibu e mo binu. E mo binu. Se tete atejise yin ranse.
2: Eh mo ti te.
0: Oda, in fikun, in ti e wa ko mommy Abibu si. Lori oro mommy Abibu te wa fun sikon ni wa lojo to koja. Aha. O ti wa nle. Eje asoro leni eto soye yin. Oda apo lowo oja npa papa mommy Abibu e mo binu ba ba de pada latoju di oja e le pe pada lati mu number beere yin.
4: Ma wo mi bi mo se fe yin.
5: Mo n gbo 32 FM
6: 32 FM 94.9
7: Ile itawe nla kan be nle yi o, The Booksellers Limited lo nje gbogbo owe ti kaluku nilo lati fele je lo sumedele ko giga varsity titi dojo alegbere lo wa ni ile itawe The Booksellers Limited be la soju ile itawe nla nle yi ati loke okun nigba ku gba papa ni bere sa ile iwe tuntun ni ke kan si wa ni The Booksellers Limited number 52 Maxin Road Jericho Ibadan telephone 08033229113 tabi ke kan si wa lori itakun ayelujara www.booksellers.ng.
8: The Booksellers Limited. The letter we are your fair.
9: Ugo duka duka.
10: Ijo onile kan tabi dukia to nfe alamojuto iwo ni won ba wi.
11: Ije o fe bo ninu alupaida ati da awon agents abani wale. Dukia yi ko ye ko bo so wa awon lai looto eniyo. E ka bo si le se southsandproperty.com nebi ti ati fi omoluabi sise ifokobale. Agbe ajosepo awa ati awon onibara sori oruko ti ko ni idibaje. Awa ki je onibara bi emirin je ni. Be ni ko si itaniloji ikokon lori dukia onibara. Ohun ti e ba ti ri pelu wa o ni se wa. Ere lo ye ki dukia yin ko je fun yin ki se agbana. Idina re ti awa fi man se ofin toto lori ayalegbe ta o gba sile yin eye yora yin len e ba wa dowopo ki eni ifokan bale e pe wa loni sori 0916 461 5000 tabi 0911 555 005 tabi ki e kan si wa ni www.softsandproperty.com be ele yoju si wa ni laughter house ori oke tente premier mokola ibadan e o nilo lati ma yora yin lenu lori eni ti yo gbale lowo yin awa ti wa ni sepe lati ba yin wa Olua bi eniyan abo to daju nbe fun dukia atowo yin lodo ti wa Southsand Property orule fun teruto
12: aseju ni ka gbe radio mi 32 FM ti wa oke.

0: Oya Olapo ati be lubulubu ta ni o lo sojude oja sare budu awati wa nbi losan toni 0705-5000-949-0809-7000-949 tabi 0906-2000-949. Hello? Hello? Àwọn ojú òpó yìí ó ṣe bákan lọ́sàn yìí o. Hello, ẹ kásán o.
1: Hello, ẹ kásán.
0: Ẹ kásán ma.
1: Ẹ bá kú ètò.
0: Yes, ma.
1: Ẹ mọ̀ ọmọ ṣe.
0: Àmì o.
1: Orúkọ àtẹ̀mí lábúrẹ́ kọ akóredé dátọ́lá látà.
2: Ìyálòdì international.
0: Ẹ ṣeun ìyálòdì.
1: Ẹni dààmú o.
0: Àmì ma.
1: Ẹgbàgbé mà tájú ẹ̀bẹ̀ mo ní jóná.
0: Àmì.
1: Gbogbo ilé mo kí o, mo sì káwọn alátìlẹyìn wa.
0: Ẹ ṣeun ma.
1: Wọ̀n ní ẹ̀dọ́ bojú wálé gbogbo tí a ti jùlọ nípadà jẹ́ lọ. Ilé ìṣẹ́ tó dùn mí ń jẹta náà ló ṣe fún ìyá àbí ìdílé.
0: Àbí mo.
1: Ṣé ìgbà kẹ́ gbà ń bì kan kẹ́ bá pèpè sórí rédíò kẹ́ rí sẹ́tà ń ṣe.
2: Ṣé bá ti fẹ́ polú ọjà mọ́ gbèpè wa mọ́. Ṣé bá ti fẹ́
1: polú ọjà mọ́ gbèpè
2: wa ọ̀dà kò búrú àti gbọ́.
0: Lọ́dọ̀ ta ni màá mi. Ẹyá lọ́dọ̀ ta ni.
1: Ìbéèrè kẹfà lọ́dọ̀ mẹ́rin mọ wá lónìí. Báyìí ẹ mọ̀ bí.
2: Ókè náà.
0: Kí mo fẹ́ fún màmá yìí. Kí mo fẹ́ fún màmá yìí. Ìyálòdì fẹ́ bá mi náà jà. Ọ̀dà ìyálòdì mo bá fẹ́ fún yín ní n tó rọ̀ ni. Ẹ mú nọ́mbà ìbéèrè.
1: Mo ti mú kẹfà.
0: Ìkẹfà gbogbo ohun tó wá bẹ wájú mi ló rọ o bẹ ẹ bá dáa mọ.
1: Àmọ́
0: rí ẹ fi dákún ọ̀rọ̀ mẹ́wàá kó nítumọ̀ kó dẹ̀ ṣe gbọ́ sétí.
1: Dátọ́lá lọmọ mi ọmọ jẹ́.
0: Irọ́ mi ò forúkọ mo ń gbọ́ yín.
1: Dádì wá dá ẹsẹ̀ adìẹ gbáù. Dáúdà dájú o.
0: Ó dájú
1: Ó ti di mẹ́ta ọmọ bá ń kà á.
0: Mo ń mú.
1: Dàdá dá ẹsẹ̀ ewúrẹ́.
0: Ìkọ̀kan náà ni dá ẹsẹ̀ lẹ́sìn sọ.
1: Ẹbí wọ̀ ló ní mọ́ fi dákun.
0: Dá ẹsẹ̀ lẹ́sìn. Torí ọjọ́ mi màá mi òjò dá àwọn nǹkan báwọn alẹ́ dá ẹjọ́.
3: Hello.
0: Ẹ káàtó
3: náà.
2: Yes, ma.
3: Mo ti gbogbo ilé o.
0: Gbogbo ilé ń kí yín.
3: Ìyá rẹ̀ mú mi láti inú ìdí o.
2: Ẹ káàbọ̀ sórí ètò.
3: Yes, sir. Ẹjọ̀ inú ò fẹ́ òye o. Aunty Mary.
0: Má.
3: Aunty Mary sọ̀rọ̀ fún ẹ̀mú ìjọ rẹ̀ ló.
2: Ẹ̀mélòó mo pè ọ́.
3: Mo mú ìbéèrè kẹjọ látọ̀dọ̀ Aunty Mary.
0: Aunty Túnra Ayọ̀.
3: Ṣé tata ní a lọ sọ́dọ̀ bàbá mo tán ní ìsìn? Wọ́n mọ̀ fún mi lówe ní omo owó.
0: Àǹtí Túnráyọ̀ ó dáa ẹ mú béèrè kelo.
3: Ìbéèrè kẹjọ.
0: Ìbéèrè kẹjọ. Àǹtí Túnráyọ̀ ní pápápá ẹ fún mi ní ìtumọ̀ méjì tí òréré tó lè ní. Ó rọ̀ o.
3: Òréré.
2: Bẹ́ẹ̀.
0: Ó rọ̀ o. Ẹ farabalẹ̀ wo dáadáa o.
3: Òréré.
2: Òréré ń wò mí èmi náà ń wò.
0: Òréré ń wò mí mò ń wò.
2: Òréré ní ìlẹ́gbẹ̀ẹ́ yín yìí. Òréré ní ìlẹ́gbẹ̀ẹ́ yín yìí.
0: Àǹtí Túnráyọ̀ òréré.
2: Òréré lẹ́gbẹ̀ẹ́ yín. Òréré lọ lẹ́ ń wo wọn.
0: Òréré lọ.
2: Òréré lọ bá wọn.
0: Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé rẹ̀. Hello.
3: Hello.
0: Hello, ẹ̀ka sọ ma.
2: Orere la. Orere la la wo wo. Yami.
0: All I'm talking from Norway.
2: Be ni gbogbo Norway nko.
3: I'm talking from Norway.
2: Abi ko da won won ti change.
0: Oh, won ti yato.
3: Ah yes, I'm from Norway.
2: Lo bate. Lo bate.
0: Ẹ ká sọ ma mi. Ìbéèrè keje. Ẹ̀rọ o, mi ò fún wọn ní òréré ńlá o. Ìbéèrè keje fún màá mi láti Norway. Ẹ wá mọ̀ gbọ́ o, intẹ́ mọ̀ mo fẹ́ fún yín.
3: Bẹ́ẹ̀ni.
0: Intẹ́ ti ẹ̀ wá mọ̀ ni. Wọ́n ní jẹ́jẹ́ ni aládùúrà ń lọ. agogo owo re lo npariwo e ba mi fa mi si
3: jeje laladun agogo owo re lo npariwo mi
0: mhm
3: aladura rere
0: mhm
3: agogo owo re npariwo rere mi rede mi rere
2: Boya ke tu mu.
0: Boya ke tu mu.
3: Ojo ti lo.
2: Ti lo. Ojo ilo.
0: Ojo ilo.
2: Ojo ti lo.

0: country.
1: Stay tuned. Stay tuned to 32 FM 94.9.
2: My people, make sure you get enough sleep. There's a reason for it.
3: But why?
2: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress.
4: Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
5: Sleep better, live better, Mooka.
4: Mooka, adding comfort to life.
6: Sọkalẹ sínú Ìbàdàn níbi tí ìgbàlà ìwòsàn fún gbogbo ẹni tó ń ṣàìsàn tí gbogbo ẹni tó wà nínú ìgbèkùn yóò máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù for his glory evangelistic ministries pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn ìjọ Ọlọ́run tó wà nínú Ìbàdàn ṣe àgbékalẹ̀ Jesus Ìbàdàn City Mega Crusade ẹni tí Ọlọ́run yóò máa lò ni evangelist Rob White ààrẹ fún for his glory evangelistic ministries àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Archbishop Francis Wale Oke Bishop TV Adelakun Reverend Dr. Eliza Ogudia Reverend Samson Ajetumobi àwọn olórin ẹ̀mí ni Lillian Inej Esther Igbetele pẹlu mi Debra Voice Olorun atawon the Dentons Ojoru Wednesday Ojo Kerin Fiji Ojo Sunday Ojo Kejo Osu Kokola lo ma waye ni Obafemi Awolowo Stadium Ibadan
7: Lago merin abo irole lojojumo
6: oko fe to ma gba eyan debe wa onje ofe ilera ofe ati bebe lo fun ipin alaye e pe 0803 579 4064 Jesu Loluwa
8: Ore Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá

0: There's a reason she's a good mama. Express cleaning, extra fresh.
1: Àfojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bari bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà O ni fún ẹni bá dá ti ẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta warawara tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtọ̀.
2: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
3: If you get 250 million naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a V-Join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion naira every year.
2: Join HBM distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow them business. HBM, beyond buildings.
4: Nibadan ile oluyole ojojumo ni gbogun ayeye npo si amo bo ti wa wu ko po to baba ni baba nje lojo kojo ni gbogun aye se ngbosu bamba fun gbogun ayeye Lafia Event Center like date openu eni to ba de Lafia Event Center lo le royin be se fe si lo se wa nle ni lafegede to gba eyan bi 1500 le kan na fun eyike ayeye bi finijoye igbeyawo igbeyan rugu eni ojo bi ati be be lo to fi mo eyi to je mini size to gba eyan 300 tele lo fun AGM conference meetings to fi mo eyike ye to te fe Or cause it to one Lafia apartment. So one left way, you can ye see me Jordu, Fuma Lebi, Atilesha, Tofimo Lajo Lajo, 24/7 in Otoroko show. Aye Bokosi to Ferrepete, Tofimo to Abuto Boko, Abebo, Ayika Yetilo Waju, Ewumi, Iruinu Tua Mujuba, Ekosi Lafia Event Hall and Apartment Loni, Ninoba Lafia Hotel, Apata Ibado, Esilipu Waluia Roy Banisoro, 0708-759-5867. Lafia Event Hall and Apartments. We are waiting to host your event.

0: finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today, make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi ash charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No the cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
3: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Ẹ ní ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa. Amfi dera kun igbesi aye eniyan.
4: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you two times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley. It's your time to shine.
5: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó, ìwọ ni wọ́n bá wí.
6: Ìjọ ò fẹ́ bọ́ nínú àlùpàdà àti dá àwọn ajẹ́ǹtì abániwálé. Dúkìá yìí kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ southsandproperty.com níbi tí a ti fi ọmọlúàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdìbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí èmi rin jẹni. Bẹ́ẹ̀ni, kò sí ìtanilójú ìkọ̀kọ̀ lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kò jẹ fún yín, kì í ṣe àgbàná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfintótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹ yé yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwòpọ̀ kí ẹ ní ìfọkànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House, orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Soft Sand Property, òrùlé fún tẹrutọ̀.

0: Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit up, Supreme Noodles.
3: Làwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti sẹ́yé bẹ́ẹ̀ náà la láwọn àwòrán-ṣàṣà mẹkáníìkì
4: GMF Auto Services Limited.
3: Bóyá ti débẹ̀ wò ní ọjẹ́ mọ̀ pọ́mọ́nàmọ́ pa. Àwọn erin lákàtàbù irinṣẹ́ ni ó diagnose mọ́tò yín kẹ́sẹ̀ bí wọ́n ti máa fẹnu fapò sórí tabureto. Wait and get ni kò ní lọ kábọ̀ tí machine bá ti ń discover problem. Láwọn fix ẹ̀ lọ́wọ́ kan torí gbogbo original spare part ń bẹ̀ lẹ̀ bíbá. Àwọn alálàlù àtàkùn.

0: ife se won se yen olore sore ni a de ti pe lati gba ti ko ile de Nigeria bi last 2 months sa meji ti jo gba to je pe Nigeria ti Russia omi ni meji jo ba de ikan wa won ike idan ile ti won gba lo lo je meta meta bo se wa ba pe ma pe ni to wa fi le di no ni November ta ni won fe koju ile de Tanzania Baba oile de tans even ta ba ti se gbogbo ya won fe gbogbo ya won fe sumo in to ni se pelu idije feyen le adulawo won gboro jawe olubo ife se won se mejeje e de ye ka wo ninu isore le ti won wa yen se won ti ma fi awon yen ka fi ke bures la oile de Tanzania ni lo to awon yen re won je awon ojeya won ti qualify yen won fi pe tan ba po wa sinu iko lata epo tun se da lo to ba epo ko se da emi o ni so pe boya won fe pe iya natural bi nkan wa bo ife se won se na lele bo se wa important to e yo tu wo pe ta la lata ko ti won fe oju to e gbona ba ti e pa gbo boli wa looto biru osime mo si osime o le wode le ma wa ko jo lede Tanzania le mi si pe yes o kelechi ya na cho o deserve lati e gbon kan wa latari pe ki se nkan to gba ni ilede re ni ko ju ko russia nikan sugbon nkan to nse lowo bayi ninu iko e le bi
1: so yawa olorun je kari yin pe ah little put out ayo
2: atokun
1: eh ya ti so ti won in defense fun kelechi ya na cho bo eh taba gbeyewo dada agba bolu je pe ti pa ni o fi kopa ninu Celtic Scottish League pelu Celtic
2: Ben
1: to e pe wa o pe to ona diamond Scotland lo mu de ro division 2 ni Turkey so ta ba pe Kelechi Iheanacho Johnson an compensate ni o an pe pada tori form ni o kini ko chere si awon inform players up front ninu Super Eagles ta ba gbe Kelechi pada
2: emi pe Kelechi ele ton pe pada yi won pe pada pe goya ko ma bere ifese won se on fe ma gbe si ni and o ma need re gege bi atamase de tony experience to je
1: here lagbara
2: fun awon ti bo en se ndide because mi o bia o si me na ma tun fe wa ni ele ta tun fe lo so bia experience le ma so ko won need ti won se n pe ko se bia won pe lati ma bere fese won se so o na bai bi ru ko to se fun amed musangba en na ni pe ko baba ko se ma wa ni reserve so to ba de pe bia awon abi ma awon fese won se won le gbe won se bia ko gba bi 10 minutes abi 20 minutes sugbon emi o ri kelesi ye na to gbe ye bi pe o fe wa lati ma bere fese won se ko possible mo
1: e seun gan ko to pe a ma sun si agbon ti Olandia zone baba ogbon
3: sir
1: e je ki bi yin le le ka munu mi ogbon yin oro ti Lisandro Martinez Olana e mo ke mo bere mi ba pe se Carrick yo di Monday mo bi ko se yo di Monday eyin ojo mo si down o eyin o si bi lana won ni yo tayo Monday but 1 minute lana ani mo wa network kiri ni mo di tan jubilate tori e mo pe Nigeria ta wa ni san sanwo data ni awa kola ni mo ti switch first phone second phone mo nche lo bayi ni mo gbi pe won tin jubilate ni won iseju kan koju Atletico Madrid no man you gbabo but unfortunately ni pari game yen esi to da o wa iforowero Lisandro Martinez pelu awon oniroyin oniruru iha lawon yen ti ko si iyawo le yen o ko si oro Lisandro Martinez
4: eh serina fun agbabodu lo je po na wa lori field ti gbo wa la yen bi nsele to na wa nu team yen na won ba lenu e toro mo lati criticize awon alakoso tabi criticize enikan
1: ti bo ba ko awon eyan fanado esu
4: so ko soro gogo lori ese oro Man United yen won se gangan to really te ba wo nisin bayi o ti le boya bi yo ti mo lo bi 8 years Man United don struggle
1: that's 2013
4: ta ba do ni
1: 2012 gan
4: eh mo so wi pe awon very strengthening owe eyin awon àwọn fẹ́ strengthen ni àwọn àwọn kípà ní kíní kan kíní kan nǹkan tó ń ṣe máa ń yùgbọ́n ṣe nǹkan tó pa mọ́ di wípé tíìmù yẹn wàhálà burúkú ti wà ó dá kí làwọn luxury ṣe ń bẹ̀ nínú àwọn
1: nínú àwọn èyí ni ọba àwọn jù
4: so gbogbo àwọn nǹkan yẹn wọ́n nídìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe ṣùgbọ́n èmi ò mi ò rí leave value nǹkan tí Martinez yẹn gangan tó bá jẹ́ pé àwọn ikọ̀ tó jẹ́ pé wọ́n ti mọ nǹkan tó ń ṣe dáadáa ni ní Martinez yẹn ó yẹ kó máa place bóyá bíi 3 nìkan sí ìrọ̀lẹ́ ọkọ̀ máa place central defense torí pé ó kúkúrú ẹ tó bá dẹ̀ ti kúkúrú bẹ́ẹ̀ yẹn náà wàhálà ló máa ń pọ̀ lọ́dọ̀ tiẹ̀ ifo géèmù àná yẹn islet lèmi rò bóyá máa wọn kó ń ṣe nínú òwúrọ̀ wọn kì í ti bọ́ọ̀ta lẹ́wọ̀ náà lè lè mọ́ kò sí nǹkan tí ò lè ṣàìṣẹlẹ̀ ọ̀rọ̀ máa ju dàbí ó ti wà gbé pé ọmọ olólùfẹ́ wọn gan lè fi dùnú lọ wo bọ́ọ̀lù wọn mọ́ wọn kàn wò pé ẹ jẹ́ ká lọ létàbárí nǹkan tá a bẹ ṣe tàbí ìfẹ́ nǹkan máa fi wọ́pọ̀ yẹn ṣùgbọ́n lọ́dọ̀ tèmi omi rò pé bóyá nǹkan kan máa nu tíìmù yẹn nísà ta wà yìí ná Carrick ò ní parí tí kò ní parí iṣẹ́ nu tíìmù yẹn kò lè parí sáà kankan bẹ́ẹ̀ tó bá dẹ̀ parí sáà a jẹ́ pé fatua náà ni mótù wà kan tún struggle them because my champions league náà wà nísìnyí mọ nǹkan tá wá ṣe ń bẹ wọn ní ẹ̀kan
1: dájú kì í ṣe orí àkóbá ni
4: wọn ò ní ẹ̀kan tó bá jẹ́ pé wọn bá energy náà nìyẹn tó bá
1: challenge sí champions league premiership
4: àbóyá fa ni o tàbí league cup ó sì máa dá tó kọ́ bá mọ fi kíní sí báyìí kò sí nǹkan tó fẹ́ ṣe ẹ̀kọ́ gbá match mẹ́jọ yóò pè gbogbo jẹ́rìí ẹ̀ dẹ́wò báyìí kọ́ gbá tó bá tún wá fẹ́ bá wọn sí kan tó wà ní

bóyá kí n tẹ kọkọ wí báyìí náà kó tó di pé ń lọ ẹka ìkéde àti polówó ọjà. bó bá jẹ́yìn lẹ́gbẹ́sẹ́ fóníṣẹ́ ọwọ́ ni àbẹ́ni ti ń ṣòwò. ìgbẹ́kẹ̀lé ló ṣe pàtàkì ni. àbòwò tẹ fẹ́ rí ń bẹ̀ gangan. kí ni tí mò ń mú bọ̀ gangan. ẹ jẹ́ ń lọ ẹ̀ka ìkéde àtẹ̀polówó ọjà náà. ẹ̀yẹ má kò ń bẹ́ o. nígbà ń bá wa padà dé ń wà á yan nànà rẹ̀ fún yín jùgúnjùgún dáadáa. nígbà ń bá wa yan nànà rẹ̀ tẹ́ ẹ wà bá ń pè wọlé ẹ bá wa ń sọ ohun tí mo fẹ́. a wà jọ jíròrò ń parẹ́. 32 FM 94.9 lẹ́ ń gbọ́. Laughter House lákalẹ̀ sí ní Premier League Mọ́kànlá ìlú Ìbàdàn. mo ń lọ wá mò ń bọ̀ wá ẹ kú kalẹ̀.

sọ fún mi bó lo wa mọ bó sì bó sì sọ pé ojú ọmọ ìbàdàn tó ní mo gbogbo ibi tí mo dákọ yìí. Bí bẹ́yàn bá jọ máa lè ìbàdàn lóyà kù ọmọ àlè ìbàdàn ní sì máa ń fọwọ́ sí ju ìwélé bàbá tiẹ̀ ọmọ ọkọ ìbàdàn làwà àwọn ìsara ìbàdàn ọmọ ìbàdàn làwà. Ìkan ní 32 FM 94.9 lẹ̀ ń gbọ́ Laughter House lákalẹ̀ sí Premier Hill Mọ́kọ́lá ìlú Ìbàdàn. Abdulsalam Adigun olóko tèmi o lẹ́yìn iṣẹ́ lètò ètò bà mí. Ọmọ ọmọ làwà bà mí Délé Akínbọ̀dé Délé Ìjìnlẹ̀ ọmọ ọmọ Délé Ìjìnlẹ̀ làwà. Ẹyin o ẹyin oníṣẹ́ ẹwọ́ ẹyin oníṣòwò ọlọ́run làwà ló wà fojú fẹ́ni tí ò fọkàn fẹ́ni tí ń padà robi sí ni lẹ́yìn. Àlùbáríkà ni ó jẹ́ wá kan. Ọlọ́run má dá mọ́ ṣiṣẹ́ bí aago lásán láìsí àlùbáríkà ń bẹ̀. Ìyún wà mọ́ sanni ara látàárọ̀. Gbogbo ìsanni ní ara òun náà kò tó wá ní jásí kankan pàbó ni ó tún wá padà já sí ọlọ́run ìjọ jẹ́ tíá. Ní tí mò ń mú bọ̀ tí mo fi ní kẹ́yìn oníṣẹ́ ọwọ́ kẹ́ súnmọ́ di rédíò yín. Ẹ̀yin oníṣòwò náà mo fẹ́ kẹ́ súnmọ́ di rédíò yín. Àtẹ̀yìn oníṣẹ́ ìjọba náà ogun yẹn sí àti súnmọ́ di rédíò tí yín ni. Ẹ wá fomi tútù ẹgbẹ́ ẹ fi mọ́ stẹ́ẹ̀pù ẹ̀ dáhùn.

ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ láti bí ọjọ́ bí méjì bí mẹ́ta sẹ́yìn. Ní mo wá gbó wá fẹ́yìn olólùfẹ́ kan nìyí. Pé kẹ́ ẹ jájọ dá sí kẹ́ ẹ jájọ fòrọ̀ dómi tó rọrọ̀. Kẹ́ ẹ dẹ́mu èrò tiyín. Ẹnìkan ló gbéṣẹ́ fóní sí ọwọ́. Ẹ má jẹ́ ń sọ oníṣẹ́ ọwọ́ tó jẹ́ gangan kó mọ́ dàbí ìgbà tó jẹ́ pé mò ń ba sí àwọn ẹni jẹ́. Ara wọn lèmi náà sì wà. Ẹnìkan ló gbéṣẹ́ fóní sí ọwọ́ kan. Nígbà tán jọ sọ̀rọ̀ iye báyìí ni tá lò, iye nǹkan báyìí la fẹ́ lò, iye báyìí lára gbogbo ẹ̀. Ẹni tó ní iṣẹ́ sì ni ó da, mo ti gbọ́ fún mi ń quotation. Nígbà tẹ́ni tí ó gbà sí ó gbé quotation lọ, iye báyìí ló bọ́ sí ó gbé quotation fún. Ká mọ́ fọ̀rọ̀ gùn, ká mọ́ fọ̀rọ̀ lọ jìnà. Ẹ sáà ti mọ̀ àwọn báwo oníṣẹ́ ọwọ́ sí ń ṣe. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ohun tó fẹ́ lò òun náà la kò fún pé gba ẹwọ́ rè lọ ra màtíríà tó fẹ́ lò kó wá sáìtì o. Ẹlòmíì sì ń bẹ tó jẹ́ pé fúnra ara ìlú lọ fọwọ́ ara rẹ̀ má ra màtíríà fúnra ara rẹ̀ pé ẹni tí ó ṣiṣẹ́ yóò kọ̀ wá bẹ́ẹ̀ ni yóò sì wá ṣiṣẹ́ tiẹ̀ yóò sì bá tiẹ̀ lọ yóò sì fún lówó. Kò bá ṣe wù lógbó ògbà tó bá ṣe wù kó jẹ́ iṣẹ́ sáà ti jẹ́ ṣíṣe ni. Ẹni tí mò ń wí kówó fún ẹni tó fẹ́ bá a ṣiṣẹ́ tó mú quotation wá. Iye báyìí ni tá a fẹ́ lò. Gba owó kó o lọ ra màtíríà tó fi ṣiṣẹ́ kó wá sáìtì. Ọjọ́ ò lẹ́wọ̀ abẹ́rẹ́ iṣẹ́ o. Ní ta bá sáà ti rówó tá a ṣe ra màtíríà tá a ti kó wá sáìtì yẹn ń pa àwọn ọmọ àjọ abẹ́rẹ́ iṣẹ́ ń jọba yìí. Iṣẹ́ má bàa falẹ̀. A má bàa faṣẹ́ sílẹ̀. Ẹni tó ní iṣẹ́ sáà sanwó fún ẹni tó fẹ́ bá a ṣiṣẹ́ o. Ìyẹn oníṣẹ́ ọwọ́ náà. Nígbà tí ó sanwó fẹ́ni tí ó fẹ́ bá a ṣiṣẹ́, ó kíìpù rìsíptì ẹ̀ dání. Proof of payment pé iye báyìí mo sẹ́ndì sí ọ nínú owó rẹ, iye báyìí ló kú o. Kó lọ ra màtíríà tán yìí ṣiṣẹ́, kó sì kó wá sáìtì kí iṣẹ́ lè wá bẹ̀rẹ̀. Oníṣẹ́ ọwọ́ ọ̀hún gbowó ó lọ ra màtíríà sí. Bóyá kí n sọ pé iye báyìí ni tá a fẹ́ lò. Ẹ jẹ́ ń ṣàpẹẹrẹ pé bóyá iye màtíríà tá a fẹ́ lò jẹ́ 140 àbí kí n sọ pé ẹ jẹ́ ń sọ pé 150. Ẹ ní sọ́rù màtíríà tó jẹ́. A ṣáà kó màtíríà débi iṣẹ́. Ọ̀gá ẹni tí mo ní ẹ kára rí o màtíríà ta kó wá rí o á wà bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la o. Nígbà ọjọ́ kejì tó ní sí ọwọ́ dé àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ àtàwọn tó ń jọ ṣiṣẹ́ wọ́n ti ń bá ṣe lọ iṣẹ́ ti bẹ̀rẹ̀. Ẹni tó sì níṣẹ́ rè kì í ṣe ẹnìkan tó ráyè lọ títí bá lẹ́yìn kí máa ń gbélé. Ó ti trust ẹni tó gbéṣẹ́ fún tán pé kò lè ṣe mí ń sùtà kò lè ṣe mí ń jàǹbá. Ẹ jẹ́ ń fi sẹ́lẹ̀ fún yóò lè handle rẹ̀. Kò sì wọ́n bá mi ṣiṣẹ́. Wọ́n ṣáà ti ń báṣẹ́ lọ iṣẹ́ ti ń fẹ́ èdè bí àárín gan. Lẹni tó níṣẹ́ wá òkú jẹ́ ń tẹ̀ wá yẹ màtíríà táwọn pípù ìra wà fún mi jẹ́ ìyẹ̀wò bó ṣe rí. Ká má fọ̀rọ̀ lọ ká má fọ̀rọ̀ bọ̀. Nígbà tẹ́ni tó níṣẹ́ tó lọ yẹ màtíríà tí wọ́n bá ara wá wò. Ibo la fòótọ́ inú sí lórílẹ̀-èdè yìí? Ibo la fàlùbáríkà sí? Bí orin bàbí táyé kọ́rẹ́nsì. Fàlùbáríkà lójú. Nígbà tẹ́ni tó níṣẹ́ lọ yẹ àwọn màtíríà yìí wò. Ó rí i pé nínú tí arákùnrin tó ń gbéṣẹ́ fún pé kó fún òun ṣiṣẹ́ yìí lára màtíríà tó ní kó rà bí 150 mo fi ṣe àpẹẹrẹ lẹ́ẹ̀kan yẹn.

110 nínú material tó ní kó rà gangan ni material tó ní kó rà wà. Ìmọ̀ bí mo yẹ fẹ́ sọ tó fi jẹ́ pé ẹni lè dá ọkọ tí ẹni material tán lò gangan tí ò fi ní dàgbà jẹ́ pé mò ń ba sí ẹnìkan jẹ́. Nínú àwọn material ọ̀hún ẹni ń ṣàyẹ̀wò rí pé 110 òun ni material tó pé nínú material tóun nìkan rà wá. Wọ́n fẹ́ lò fún iṣẹ́. Kò sẹ́mi ní kò sẹ́mi méjì ó gbé fóònù ó ní délélẹ́ńtẹ́lẹ́lẹ́ńtẹ́lẹ́lẹ́. Ẹ̀lú ọ̀gá. Ẹ yọjú sí mi nílé o ibi sáìtì. Mo fẹ́ kájọ lọ́rọ̀ ẹ̀yà yọjú sí mi mo wà ńbẹ̀ báyìí. Nígbà tí ẹni tó gbéṣẹ́ fún òde lọ́jọ́ kejì tí wọ́n jọ yọjú. Wọ́n jọ fẹ́ fojú ba tí ó rí tí ẹni tó níṣẹ́ gangan rí. Lórí pé 110 nínú 150 material tán rà gangan ni exact material tó wà ńbẹ̀. Ẹjẹ̀ ń ṣàpẹẹrẹ báyìí. Ó dàbí kéèyàn ní Congo rice mi 150 òun lá lò fún kinní yìí o. Ó kọ̀ bí ṣàpẹẹrẹ ni o. Tó wá jẹ́ pé Congo rice 110 òun lẹ́ni ń rà wá 140 yòókù wọ́n rà á.

0: àyíndé lọ́sùn.
1: kò sí bí èèyàn ṣe lè mọ sọ pé òun wa owó tó. n tó yé mi ni pé òtítọ́ ṣàgbà ohun gbogbo.
0: adé la fi ń lọ́ba ilẹ̀kẹ́ ọ̀run la fi ń mọ̀jòyè àpò la fi ń mọ̀.
1: nǹkan báyìí la lò ó iye báyìí la lò ó lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà.
0: àyíndé.
1: kò ṣe kí bóyá ẹni tí ó lọ ra nǹkan yìí náà kò ṣe kí bóyá ó mọ̀ọ́mọ̀ sọ pé bí òun fẹ́ lọ rà fúnra ra rẹ̀. ìyẹn ni tó fẹ́ gbéṣẹ́ fún yẹn pàtàkì bá ṣe mú quotation wa. ó dà kí n tó mú wárí àbí èló ló gbà lówó iṣẹ́ tiẹ̀ jẹ́ ń lọ ra kínní ìfúnra mi bá ṣe ra dé ń pè ọ́ wà bẹ́ẹ̀rẹ̀ ṣẹ́. àwọn experience tẹ́lòmíín ti ní òun ló fi jẹ́ pé kò fọkàn tán oníṣẹ́ ọwọ́ kankan mọ́. ní tí mo sì ń wí kò ní ṣe láàrin àwọn oníṣẹ́ ọwọ́ nìkan o ó ń bẹ láàrin àwọn oníṣòwò náà. wọ́n bẹ láàrin àwọn oníṣẹ́ ìjọba náà.
0: ọkọ sí rẹ̀ pa ṣọ́kọ.
1: ẹ kò wó fẹ́ lómi kó bá yín ra nǹkan.
0: kútùpà o ẹ ṣì ń lo ńlọ kútùpà.
1: kí n tẹ́ ẹ kówó fún pé kó bá yín ra o. ìdí ò fi sọ fún yín pé àyín tí ẹ fẹ́ kí n bá yín ra ẹ̀yìn rí o. yóò wà mọ postpone yín yóò mọ fi yín sí scummy yóò mọ gbé yín gogo.
0: alẹ́lẹ̀ yìí
1: o. yóò mọ fòní dọ́là yóò mọ fọ̀lá dọ́tun la fún yín. ṣé ká àwọn oníṣẹ́ ọwọ́ nìkan náà láwọn ọ̀wà ẹ̀ lọ́wọ́.
0: ẹ̀wẹ̀lẹ̀ yìí ká jù ó oyin mọ́ ọmọ kò gbọ́dọ̀ kọ́ sí.
1: oníṣòwò mi ń bẹ tó jẹ pé tẹ ẹ bá gbọ́n tí wọ́n ń ṣe lẹ́yìn.
0: ọba tó fi ìjìlá tó fi rán iṣá ọba tó fi sá àbúrà tó rán dàwúrà òun ló fi kú ra ní mi rán mọ̀ mọ́.
1: ẹ mọ̀ jà gbàgbé ẹ mọ̀ jà jẹ́ kí owó tá à ń wá kó borí òtítọ́ tó yẹ ká ṣe. lóòótọ́ gbogbo wa là ń wówó owó sì ṣe pàtàkì náà wá ayé ìdá àmọ́ kò sí bó ti wulẹ̀ ká máa wówó tó ká rántí pé orúkọ rere.
0: òun ló sàmì ìlẹ́sà nínú mi ti ṣe ìwé sí ọlọ́run lèmi fi ń jíṣẹ́.
1: ẹ wuye ọdún tẹ́ ẹ ti ń bíùdì orúkọ yẹn bọ̀ tẹ́ ẹ ti ń bíùdì kárí àyẹn bọ̀ kó wá jẹ́ pé nǹkan kékeré ẹyọ kan bí n ti ń báyìí lẹ́wọ̀ àfi bàjẹ́ ó tèkì years láti bíùdì orúkọ ó tèkì years láti bíùdì kárìà nígbàtẹ́ bá wá bíùdì kárìà débì kan kárìà tẹ ti bíùdì yẹn táwọn èèyàn ti ní trust tán ti ní gbogbo ọ́ ti ní fọkàntán nínú yín tán pé ẹni yóò lè ṣe nǹkan báyìí kó wá jẹ́ pé nǹkan kékeré ẹyọ kan nítorí owó àbí nǹkan kan míì kan láàrin ìṣẹ́jú àyá ẹ wá fi ọbọ ọkọ tẹ tí ń build látàyè àìmọye ọdún bọ sẹyìn.
0: tabarẹ ni fẹdinà àtìlẹ rí ṣájá.
1: 08097000949 09062000949 tàbí 07055000949 ẹ ló orúkọ yẹn àti tẹ tí ń pè o. àwọn ojú òpó ń ṣe bákan bákan.

0: Fantola Olansile Yusuf sílẹ̀. Látọ̀mí Àlíó. Abdulgafar Ọ̀pẹyẹmí. Hafiz Adégbìtẹ́. Adéọlá ọmọ mi dáadáa. Hello, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o.
1: Hello.
0: Hello, ẹ kúrọ̀ lẹ́ o.
1: Hello.
0: Hello, ẹ kúrọ̀ lẹ́ o.
1: Hello.
0: Ẹ kúrọ̀ lẹ́, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o.

ìdáránsí pé owó ṣe pàtàkì o. Oníbàárà tó bá san owó iṣẹ́ tí a sọ fún ó yẹ kó lẹ̀tọ̀ láti gba ohun tó tọ́ nípa owó tó san. Ó yẹ kó sanwó ohun tó gba ó yẹ kó gba ohun tó sanwó rẹ̀ fún. Olùtajà sì rí. Ó yẹ kó olùtajà bẹ́ẹ̀ tó gbaṣẹ́ náà jó lódodo. Ó lè sọ dodo kó jẹ́ ìgbàjẹ́ pé wọ́n lè trust rẹ̀ débi kíbi. Ẹ̀lọ́ orúkọ yín àti ibi tẹ̀sí ń pè o. Ẹ̀lọ́. Bẹ́yìn bá sì jó níṣòwò ni, ẹ rántí pé orúkọ rere ó gba ọ̀pọ̀lọpọ̀ ọdún láti build yo. Ṣùgbọ́n àìsòdodo ìṣẹ́jú kan ó le ba.

0: Hello, look on your TV.
1: Hello.
0: Ekuro Lema.
1: Ekuro Lema.
0: Omi Elizabeth Ekuro.
1: Eri lewo lagaro lo.
0: Ari lewo lati ilu Oyo.
1: Bẹ́ẹ̀ni ọpọlẹ ẹrú ni látọ̀.
0: Ẹkú àtàárọ̀.
1: Bàbá ń kọ́.
0: Bàbá mi ń bẹ láyọ̀ àtàláfíà.
1: Ẹkú àmúlélọ́wọ́ apàdé àyò.
0: Àmì o, àmì o.
1: Ṣé ẹ rí gbogbo nǹkan láyé yìí?
0: Ẹyin o.
1: Òtítọ́ lójú.
0: Òtítọ́ lójú.
1: Téèyàn bá ti lóòótọ́, iṣẹ́ yòówù téèyàn bá ń ṣe, èèyàn ó máa jèrè ń bẹ̀. Ó lẹ́ ẹni tí ó mọ̀ ọ̀yàn rí, wọ́n máa júwe èèyàn fún ni pé kì í ṣe onírọ́.
0: Ẹ sáà lọ ọ̀dọ́ rẹ̀.
1: Ẹ lọ ra lọ́dọ̀ rẹ̀.
0: Yóò ṣe dáadáa fún yín.
1: Bí tẹ́lẹ̀ ọbẹ̀ yóò rú paná.
0: Béèyàn bá ti fèké tẹ́lẹ̀ ọbẹ̀ yóò rú paná.
1: Béèyàn
0: bá fèké
1: tẹ́lẹ̀ ọbẹ̀
0: yóò
1: rú
0: paná. Wọ́n ní bẹ́yàn bá ti fèké tẹ́lẹ̀ ọbẹ̀ yóò rú paná ni. Ẹ jẹ́ mọ̀ fèyí sí lọ. Kí mọ̀ fèyí dúpẹ́ lọ gbogbo àwọn àtàjọ délé mú. Fún bàá mi délé Akínbọ̀lé délé ìjìnlẹ̀. Látorí Eléo ọmọ Eléo. Àwọn ọ̀gá mi ni. Lórí Haruna Usman onírò ìdùnnú. Àpèlà fọ́mọ elédè. Látó wá lórí Dèmínà Àdìgún Abdulsalam. Láńlọ́ọ̀dù. Ìwò yìí ìjọ mẹ́jọ ẹ mọ̀ pàdé bà mí délé Akínbọ̀dé lélẹ̀ ìjìnlẹ̀ látọjú ajé lọ. Títí ìgbà náà mi ò fi yín sínú ìbànújẹ́ o. Wọn ò ní padà bá yín nínú ìbànújẹ́. Abdulsalam Adigun olóko tèmi MC Bantí Landlord. Ẹ mọ̀ gbọ́n ìkànnì tẹ̀tú.

0: Ọmọ tó fà wà nù síìtì yìí náà.
1: So like ẹ ni.
0: Mo like ẹ.
1: Ṣé bọ́ Musẹ́?
0: Bá Musẹ́.
1: Ó yà àbẹ Musẹ́. Hello, fine girl. Ọ̀gá mi fẹ́ rí ẹ lẹ́yìn.
0: Báwo ni ọmọ ẹlẹ́lẹ̀?
2: Hi.
0: So síìtì yìí ni wọn náà ń gbé.
2: Yes, yes.
0: Open, ẹni kàyé o.
1: Ẹ máa bọ̀ níwájú.
3: Everything okay?
1: Ah, my worry, Oga. Ejeje rin.
0: Ki lo sele?
1: Ologbe ni ko ti tanu moto.
0: Ah, emi ga go so won kan lawo mi o. Oke to wa lawo mi o ni mo fi je ma le yin si de file.
1: Eh, my worry ja lo nba.
0: Beta o.
1: Oga.
0: Ki lo sele?
1: Ó dà bíi pé ló tán lẹ́ẹ̀kan yẹn o. A máa ní ìdí káàṣì túkẹ́ ọwọ́ yín káàṣì ọ̀kọ́ fi yẹn rí ipò náà. Fáńgẹ̀ gbà lọ́wọ́ wọn. Ṣé o kò tẹ́kẹ̀ ṣùgbọ́n?
2: All right, sir.
0: Bá a gbé báàgì ẹ̀ wọlé náà. Ẹja ń bá kàn.
1: Ọ̀gbẹ́ni ẹja lélẹ̀ o, ni ló yọ bọ́rọ̀. Ó dà pọ̀ mọ̀ yẹn ti ní fílẹ̀nsì pé mi mo ní mọ́tò so èmi ló ń fọ́ fún. Ó dà gan ó ti fún mi nọ́mbà ẹ̀ gan ó ní kí n dá wá. Wọ́n wọ̀ rí o, bàbá wọn náà wọ ọmọ mi.
0: Ẹ ti lè wọ́ rí bí fa.

0: Ma wo mi bi mo se fe yin.
1: Mo n gbo ta ti tu e fe.
2: 32 FM 94.9.
3: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, ó ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ó wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá.

0: data.
1: Tẹnu lásán kọ́.
0: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart cash látòdo Airtel.
2: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
3: Look, Mom, I'm getting better every day.
4: You sure are. I am so proud.
2: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: This is not for me.
2: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
5: Ẹ ní tòótọ́.
7: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
5: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
9: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
7: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ọ́fíìsì wa wà ní Mọ́kọ́lá Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
11: CDK, sọ díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ọ̀run. Ọbùn ṣíọ̀ṣíọ̀ ni ó rẹwà àfíjúwọlé ṣébi tó ń dalẹ̀ sí òun wa bojúmọ̀. Ó ti di ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ajẹwé ọ̀lẹ̀ ṣùkọ́ àgbàdo ọ̀rá omi òun bébà bọ̀ọ̀lì sójú títì láì bìkítà. Ká dalẹ̀ sójú àgbàrá láì ná ní àkọ́bá tí ó tẹ̀yìn ẹ̀ yọ. Àyíká tó mọ tónítóní, òun agbègbè tó dùn wò nímú ìdàgbàsókè báwùjọ. Àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin òun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority. Nke tata o, ajá tí ó sọnù ni kì í gbọ́ fèrè ọlọ́dẹ.
12: Fún ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́ ẹ fẹ́ fi tó wà létí, ẹ pè sójú òpó yìí 0704-700-4949, 0704-700-4949. Bí ẹ bá rí nǹkan, ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà, ojúṣe gbogbo wa ni.
2: Growing moments are filled with chances to be active and learn.
3: Did you see, Mom? I made such a big jump.
13: Quick job, my boy. You get better with each game.
2: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: I feel so strong.
2: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
14: Bá a ṣe láwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti sẹ́yé, bẹ́ẹ̀ náà la láwọn àwòrán-ṣàṣà mẹkáníìkì.
15: GMF Auto Services Limited.
14: Bóyá ẹ̀tí ìdébẹ̀ wò ní ọ̀GM pọ́mọnàmọ́ pa. Àwọn erin lákàtàbò irinṣẹ́ ni ó dàgnọ́ọ̀sì mọ́tò yín, kẹ́ ṣe bí wọ́n ti máa fẹnu fapo sórí tabirétọ̀. Wait and get ni kò ní lọ kábọ̀ tí machine bá ti ń discover problem. Láàmú fix ẹ̀ lọ́wọ́ kan torí gbogbo original spare part ń bẹ́ẹ̀ lẹ̀ bíbá. Àwọn alálàlò àtàwọn alálàtúntà gan tó wá ń kó lọ́pọ̀ yanturu ṣe rí pé gbogbo iṣẹ́ fẹ́ lójú kan ló wà.
16: Yes, our services na consultancy, diagnosis, key programming, transmission repair, maintenance, spare part sales, plus plenty plenty ogbonge things. GMF Auto Services Limited, pay for number 3, Oni Lane, beside White House Hotel, behind Bus High School, Labawo, Ogunpa, Ibadan.
14: Ẹ kọ́ pé wọ́n lórí aago náà kẹ́ ẹ mọ bó ṣe wà sí 0806-634-8917 0806-634-8917. Tó o bá fẹ́ kẹ́mi ọkọ̀ rí ó gùn, GMF ni ó yàn láàyò.

0: sí 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fìtì rẹ̀.
1: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀. Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: ń gba báyìí náà kí n yóò rìn yín padà. Ní mọ̀ mú rin lọ́lọ́kan òjọ̀ kan wá fún yín. Àjọ wa mọ̀ sí fàájì lálẹ́ yìí. Mọ̀ pé òun láyàn lẹ fẹ́ gbò. Láyàn àṣàmọ́ ọmọ Akínbọ́lá. Ọmọ burú ìkan làábí ẹni bí méjì irú ẹ̀ kàn yọnu. Ọ̀gá mi ń bẹ láyọ̀ àtàláfíà. Ní bẹ́ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ní í ṣe. Ọmọ ò bá bí bàbá ò bá ti sínlẹ̀ jẹ́ kó mọ́ fẹ́nà lọ. Rírin bá fọn jẹ́ kó ọmọ rẹ̀ ní ò fọn ni. Ní ò bá síra àwọn ọ̀gá ti wà yìí. Kó o làwọ́ ti débi tá a dé yìí.
1: Ayé ẹ̀dágun ẹ̀gbọ̀n mi rè ẹ̀jẹ̀ mi líkì. Mi líkì bàbá fàájì.
0: Ìwọ ká ní bá ń bẹ lọ́nà ni mo ní kó o káwéré nkéké. Ìwé rèé tí bá ń bẹ lọ́nà mo ní kó o káwéré nkéké.
1: Fẹ́lẹ́lẹ́ omi àfẹ́lẹ́lẹ́ fẹ́lẹ́lẹ́ omi àfẹ́lẹ́lẹ́ fẹ́lẹ́lẹ́ ẹ̀ máa bọ̀ wá rí.
0: Ẹ ti wá dòde àti talẹ́ yìí o. Ọlọ́run bá ń sọ́yìn.

0: ọmọ àdùgún mo tún dé lálẹ́ yìí ó mo kí bá lé ilé ìmúlẹ̀ ẹ̀ka alẹ́ ó mo kí yà lé ilé ìmúlẹ̀ ẹ̀ka alẹ́ mo kóyún inú mo káṣẹ́ ẹ̀dí.
1: Àlẹ́ ni tọ́jú mi lọ orin ìbánimọ́ṣẹ́ o.
0: Bàbá pásítọ̀ mo kí yẹn ẹ̀ka alẹ́ o. Bàbá lè mọ̀ọ́mù mo kí yẹn ẹ̀yin náà ẹ̀ka alẹ́ o. Abọ́rú bọyì abọ́yì wọ síṣẹ́.
2: Ìlọ
0: orin ìbánimọ́ṣẹ́ o. Mo ṣe bá lára mo ṣe bá jèrò.
1: Olórin lọ olórin. Àyíndé mi wá
0: sí. Mo ṣe bá wárọ̀ngọ́ àga ìmọ̀ta èdè. Mi ọmọ àdìgún mo tún dé lálẹ́ yìí o.
1: Olórin.
0: Tẹ̀tún jájọ sí o. Mo máa ń bọ̀ lójú òpó ti Facebook ìkànnì 32FM94.9. 32FM949 fẹ́yìn ẹ̀ lẹ́fìwọ̀ lójú òpó ti Facebook. 32FM949 fẹ́yìn ẹ̀. Ẹ wá máa wọ ọmọ àdìgún bẹ̀ kẹ́ wá wo bí mo ṣe mọ́lẹ̀ bí ojú ọmọ tuntun.
1: Àyíndé mi wá sí
2: ìhùtẹ̀nù kọ́ra.
0: Olúwa. Báwọn máàkì rẹ́jísítà yín ń bẹ̀ lẹ́yọkọ̀ kan léjì èjì kí n mọ òwò yín bẹ̀. Ìyá mi.
1: Ti gbọ́ ní ẹ̀dẹ́ o.
0: Wọ́n mi Elizabeth látọ̀jọ́ o. Ó mọ̀ tó jọ mẹ́ta.
1: Àyíndé ti gbọ́ ní ẹ̀dẹ́ o. Àyíndé ti.
0: Ǹjẹ́ ń gbóhùn yín lálẹ́ yìí àárọ̀ yín sọ mí o. Àpọ́hùn láyàn àṣàmúlẹ̀ fẹ́ gbọ́. Àwọn bàbá mi ń bẹ láyọ̀ àtàláfíà. Wọ́n ní wá délédè wọ́n ní lálẹ́ yìí.
1: Ẹ̀wọ́ bó ṣe ń pèdè bí ẹni
0: jì. Abdulsalam àdìgún olóko tèmi MC Banti.
1: Bí ẹni
0: lá. Láńlọ́ọ̀dù. Ẹ̀ṣọ́ Èkó yìí ni mi ò máa gbọ̀yìn ọmọ agbọ̀yìn tí ò rí kú sá. Arúkú mọ̀sán bàbá ńlá ku bàbá tó bí mi lọ́mọ. Ẹ̀ṣọ́ Èkó yìí tó bá fẹ̀yìn gbọ́ fà ojo ló ṣe iwájú ni bàbá ńlá bàbá mi fi ń gbọ́ta lójú ogun. Ọmọ agbọ́ sásá mọ̀sá agbó yàyà mọ yàdá kan lùkàn tẹ gbogbo ọ̀nà sómi ṣòro ṣù.
1: Èmi
0: lọ máa wí kokoko lójú ọlọ́rọ̀ bó kí bọ́ lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá bàbá ọlọ́rọ̀ bàbá tó bí mi lọ́mọ sí. Ogun tó ogun bá ilé yẹn sunday máa pa bógun bá tógun tínú mọ gbé tínú tòde mọ gbé tòde ni.
1: Ìgbà
0: ẹ̀ka alẹ́ mo délé ẹ̀kan sí o.
1: Mani fò ó ṣe òun láì ìdí ẹ̀ máa gbọ́.
0: Lálẹ́ yìí kí ni tá a jọ fẹ́ jù ṣe lálẹ́ yìí lórí ètò yìí. Abala méjì ni mo fẹ́ pín ètò yìí sí lálẹ́ yìí.
1: Ọmọ mi fò.
0: Mo sì fẹ́ kí gbogbo wa ọjọ́ dá sí lálẹ́ yìí ni. Abala àkọ́kọ́ àjọ fi ṣeré ọwọ́ àjọ bára wa ṣeré. Eré làfọ́ máa yóò ṣe lápá àti bí eré làfọ́ máa yóò ṣe. Àjọ bára wa ṣeré. Bẹ́ẹ̀ bá ti pè mí wọlé. Mi ò mọ tẹ àwọn orin kan sí fún yín. Ẹ̀yin wà mọ̀ ẹ̀yin wà mọ̀ béèrè ìbéèrè lórí àwọn orin tí n bá tẹ̀ sí fún yín.
1: Bámi

bí bá ti wọn béèrè béèrè lọwọ yín yóò mọ fi dá mi lóhùn. àwọn kó tó lè pa àlọ sápá abẹ yẹn inú ilé lẹyìn wà tẹ ẹ ti ń gbọ mi ni. irú mọ́tò lẹwọ abẹ yín ṣẹ̀ṣẹ̀ ń lọ létẹ ń bẹ lórí ọ̀kadà tẹ kí fac retí. ọlọ́run ó sọ yín délé ọlọ́run ó bá yín wá o. lórúkọ ọlọ́run mi ọba mi òkè ọba àkọ́kọ́ ọba ìgbẹ̀yìn ọba àjọkí ayé ọba àṣàkí ọ̀run ọba síwájú ogun lálọ ọba kẹ́yìn ogun lábọ̀ ọba sóre fúnni mọ́ṣẹ́ screenshot wa ló ní abèrè wo sì fi fún wa mo bèrè ìtọ́nisọ́nà rẹ lálẹ́ yìí o kí n má sì wí kí n má sì sọ.

0: Hello, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o.
1: Ẹni.
0: Hello, ẹ káàlẹ́ o.
1: Ẹ káàlẹ́ sà.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá mi.
1: Ẹ kú ètò.
0: Àwa nu.
1: Apá ló ń sọ̀rọ̀.
0: Látàdúgbò bo.
1: Láti òkè Àdó.
0: Òkè Àdó ńlẹ̀ Ìbàdàn. Ẹ ń gbọ́ 32 FM kété lókè Àdó. Àwọn orin tí mò ń play ṣé kí n bá yín tẹ̀síwájú díẹ̀ kẹ́ ẹ lè gbọ́ ṣe ẹ mọdún tó jáde.
1: Ẹ tẹ̀síwájú. Sọ fún wọn kó ẹ
0: kàbí o ẹ. Ó wẹ̀ lọ. Ṣé ẹ ti ń gbọ́ báyìí?
1: Ṣé ẹ lè mọ̀ ọ́? Ṣé
0: ẹ lè mọ̀ ọ́? Ṣé ẹ tọ́jú lé? Ó ti dá ẹ ṣe ń wo wọ́n láwọn ò lè gbìyànjú ẹ̀ wò. 08097949 àbí 09062900.

0: Hello, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o.
1: Hello.
0: Sẹ̀kẹ̀rẹ̀ láti ológun ẹrú.
1: Èrò gbọ́ kú ẹ o.
0: Nǹkan ò ní sẹ̀mí yín bàbá ẹ̀.
1: Àbí gbọ́ ọmọ kò ní ẹ sọ.
0: Nǹkan ò ní sẹ̀mí yín, nǹkan ò ní sẹ̀mí. Ẹ fẹ́ mọ rìn mí bí tó ẹ fẹ́ mọ rìn mí ń jákè. Baba mi n be layo atalafia won godi ewe na baba mi n be layo atalafia se ba mu lati bi ta e ba mu lati bi ta ti bere lale eh le ranti eh o ti da ese inu mi dupe wa pelu mi e ja jo mo babo ibi ta se jo foro ju mi to ro ona na nbe ngba ba de be nje mo Hello, somebody. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o.
2: Hello, ẹ kalẹ̀ o.
0: Hello, ẹ kalẹ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
2: Èmi ni Àfà Azan láti Aláró.
0: Láti Aláró lu Ìbàdàn. Hey, ẹ̀yin ará Sango kọ́ yìí.
2: Bẹ́ẹ̀ ni àwa ni
0: ẹ̀yin. Ẹ̀yin, orin tí mò ń tẹ̀ sí yín, ọdún wo ló jáde?
2: Inú ṣe ń wò yóò tó nǹkan bí
0: 1998. 1998. Gbé mi débẹ̀. Ẹsẹ̀wò látàláró nǹkan ò ní sẹ̀mí yín. Ọdún 1998 kọ́ ló jáde. Hello, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o. Ẹ kaalẹ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o. Láti odò ọ̀nà lọ́nà àpáta lọ́hùn.
2: Eh,
0: 1986.

0: 0906200049. Hello.
1: Hello,
0: I call you. Hello, I call you. I call you. I call you. I call
1: you. I
0: call you. I call you. I call you.
1: I'm
0: on for go for loan.
1: I'm on
0: for go for loan. I'm on
1: for
0: go for loan. I'm on for go for loan. I'm on for go for loan. I'm on for go for loan. I'm on for go for loan. I'm on for go for
2: loan.
0: I'm on for go
2: for
0: loan. I'm
2: on for go for
0: loan. I'm on for go for loan. I'm on for go for loan.
2: Ben.
0: Gbogbo ya po tun ko o.
2: Na da lawa.
0: Eyin na mo title ni ti mo pete sin yin lai.
2: Oloye odolorun.
0: Kini title re?
2: 1986 ni.
0: 1986. Mm. E ma ba mi bo. O ba je 1986 ni. Yin so fun yin boye egba. E ma ba mi bo. E ma ba mi bo. Wọ́n ní 1986 ni. Àmọ́ bóyá kí n tẹ̀ sọ pé ọjọ́ ti lọ lórí orin yìí náà bí ẹ ọmọ tá a bí lọ́dún náà yóò dà yóò náà ti máa dàgbà yóò sì máa múra ilé ẹ̀kọ́ báyìí. Ẹ̀lú orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o.
3: Ẹ̀lú.
0: Ẹ̀lú ẹ̀ka alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
3: Ẹ̀ka alẹ́.
0: Ẹ̀yin o.
3: Ìyá 2000 ló jáde.
0: 2000. Yes. 2000. Ó bá jẹ́ 2000 ni. Ìgbẹ̀yìn débẹ̀. Ẹ jẹ́ ń gbà pé ẹnìkan sí kí n tó wá di pé ń wàá sọ ọdún tó jáde fún yín.
3: Akimu
0: láti ológun ẹrú. Láti ológun ẹrú ẹ̀sìn. Ẹ máa tẹ̀lé mi bọ̀. Bó bá jẹ́ pé 2000 ló jáde, èmi ó sọ fún yín ní ìsìn. Ẹ jẹ́ ìgbà kí ẹnìkan sí. Ó tó wá di pé àákàsẹ̀ rẹ̀ lẹ̀ lórí ti wàṣíù. Ẹ̀yin. Ẹ̀sìn wò. Pé ẹnìkan sí. Ó tó wá di pé ń wàá sọ. Ṣé 2000 ni? Ṣé 1988 ni? Ń wàá sọ fún yín. Ọmọ tán bá bí lọ́dún tó rin ìgán jáde náà. Mo bá sínú bẹ̀ ó yẹ kó ti máa múra ilé ẹ̀kọ́ báyìí. Ẹ̀yin o. Ẹ̀lú orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o.

mọ̀ pé o ti Facebook. Àrùn ni yáyá láti ìlú sẹ́yìn mọ́rí ọmọ dáadáa. Má fojì Peter, regular customer làwọn. Rasidat Adérìntọ́, mọ́ mi dáadáa. Ẹsẹ̀ ń wogbo gbá o. Kìí àtọ́pẹ́ ni. 32FM 949 fẹ́yìn ẹ̀. Mo lẹ́fẹ̀ẹ́ láǹfààní àti mọ̀ wò mí lójú òpó ti Facebook àbí YouTube ló yá sẹ́yìn lọ́wọ́. Ẹ já bọ́ sọ́dọ̀ sí King Sunny Ade. Ẹ tó bá ti lè sọ ábọ̀mù márùn-ún King Sunny Ade fún mi. 080-97,949. 070-55,949. Àbí 090-62,000.

0: orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o.
1: Ẹ̀lú
0: ẹ̀ka ilé o.
1: Ẹ kú ètò.
0: Ẹ sùn wá.
1: Láti bo olóyún
0: mi ti fi owó ṣe é ní. Láti bo. Igbó olóyin. Ẹ̀lú.
1: Bàbá wa ń kọ.
0: Ọ ń bẹ láyọ̀ àtàlàáfíà. Ẹ láti gbó olóyin lẹ́lẹ́ ẹ ti ń pè. Igbó olóyin lọ́nlọ́n lọ́nà àrú lógun kọ́hun. Ẹ ń gbọ́ kàn ní 32FM kété lọ́nà ibẹ̀ náà.
1: Nẹ́tíwọ́ọ̀kì
0: ọlọ́ ó ti yé mi. Ẹ mọ́ sí ìyọ̀rọ̀ ẹ̀yẹ́ sá fi rédíò yín ẹ mọ́ da rédíò yín láàmú ẹ̀ sì fi rédíò yín lẹ̀ ń bẹ̀. Ẹyin mọ̀rọ̀ wà tájọ dá sí nígbà tó bá dá nígbà tásìkò bá tó ẹ jáde mọ́ ṣe fàájì báyìí náà ni ẹyin o. Láti arúlógún lọ́hùn. Ṣé ẹ sọ lélẹ́yìí? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe? Ṣé bí wa náà ló ń ṣe?

bẹ́ẹ̀ni ẹni a bá ti tú lẹ́rù bàbá ti kàn wá ń bẹ̀. Kò yẹ lé níyàn tá a lè pè léyàn gidi. Tújẹ́ ní tá a lè sọ pé a lè gbára lé. Ìwá ṣe kókó ìwá ṣe pàtàkì. Bẹ́yìn ò bá níwà kò sí bí a ti fẹ́ gbé láwùjọ yẹn. Ìwà la fi ń bá yẹn lò. Ìwà la fi ń bẹ́ bí lò la fi ń bára lò. Bẹ́yìn ò bá ti wá níwà. Kò sí bẹ́ẹ̀ dẹ̀ òun ṣe lé ó ṣe lé rẹwà tó tó bí ò bá ti níwà. Asán náà lásán bá ń sáré. Wọ́n láà lè fi tipátipá mẹ́sìn lóòdù ni àlè fi tipátipá mú lóòdù. Bóyá àlè fi tipátipá.

ẹsẹ̀ ń fórin lẹ́ẹ̀kẹ́ gbádùn rìn lẹ́ẹ̀síwájú sí i. Wá dipa mọ̀ wá mú ọ̀rọ̀ tẹ́ àjọmọ̀ wá dá sí wá fún yín. Ìyá kọ́kọ́ fi ilé ká fi jomi jẹ ara ká fi ṣe fàájì.

arákùnrin ìbákẹ́jọ́ ló bá rò fún príncípà. Báyìí káàṣá, báyìí káwòdì. Ní tóhun ṣàkíyèsí rè nínú ilé pẹ̀lú àwọn ọmọ tó ń sọ yìí. Òun sì fẹ́ mọ̀ dájú pé sóun lòun làwọn ọmọ àbẹ́lòmíì. Òun fi gbégbèsè òun ṣe DNA lórí àwọn ọmọ ẹ̀ láti fi lè mọ̀ bóyá òun lòun ni wọ́n àbí kéèṣe òun lòun ni wọ́n. Bóyá òun ni bàbá wọn àbọ̀wòye ṣe bàbá wọn kóhun tó mọ kílẹ̀mù pé òun jẹ́ bàbá. Ibẹ̀ lòun ti mọ̀ pé òun kọ́ lọ́hùn làwọn ọmọ o. Kò tẹ́ ẹ̀ má ṣe rárá tó. Nígbà príncípà gbọ́ yìí, wọ́n ní kí ni tó ṣẹlẹ̀ bó ló ti jẹ́. Ó di pé arákùnrin ó lọ gbé ìgbésẹ̀ pé yóò ṣe DNA. Ojú rẹ̀ ti kọ́kọ́ rí nǹkan kan tí ò fẹ́ clear tó fẹ́ dàgbà jẹ́ kó blọ̀. Bí àṣà àwọn ọmọ jẹ́nsì, wọ́n lò blọ̀ kò clear. Kí ni tó rí? Níbọ̀ lọmọ ìyá méjì ò gbọdọ̀ bára wọn lò pọ̀ ni. Ó ti kọ́kọ́ rí ìyàwó rẹ̀ yìí àti bèjì rẹ̀. Yìn tó jọkùn yìí tọ́jọ́ ń bára wọn ṣeré kò tọ́. Àmọ́ tó jẹ́ pé wọ́n jọ fi ṣe òkú òru láàrin ara wọn pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gbọ́ láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí.

wọlé ìdán ọkàn arákùnrin yóò ṣàbálẹ̀ òun lójú lọ ṣe dn pé òun fẹ́ mọ̀ bóyá òun lòun làwọn ọmọ yìí ó lọ ṣe dna ó sọ fún kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ pé bá káyè káàsá o báyìí káwò ni o òun sọ fún pé kó bá ti ṣe dna bóyá òun ló lọmọ àbíkejì ìbejì rẹ̀ tó jẹ́ àbíkejì ìbejì tó jẹ́ ìyàwó sí ẹ̀ bóyá kejì rẹ̀ ló lọmọ àwọn ló fi gbégbèsè ẹ̀ lọ́n tó fi lọ ṣe dna ńgbà náà nígbà tí ìṣọ́ ti dna ó jáde pé òun kọ́ ló ní àwọn ọmọ òun lẹ̀ ṣe mínú ṣe méjì ó ti mẹ́ni tó lọ́mọ torí n tó ti rí ó ti mọ̀ pé nígbà tí ọba ti jóun dájúdájú ẹni báyìí náà ni ó jẹ́ àmọ́ àṣírí kan wà ń bẹ́ ńbẹ́ tó jẹ́ pé tó bá tú jáde yóò dẹbírú òun náà fi bí ọmọkùnrin pé tí bàbá àwọn tó jẹ́ bàbá àwọn ìbejì tí wọ́n ń sọ ẹ̀ tó bá fi lè mọ̀ nǹkan ó bàjẹ́ ẹ̀kan tẹ́lẹ̀ náà bàbá yìí ń bẹ lórí àìkété àìsàn kò jàrá ayé kò jàrá ọ̀run tí wọ́n ti ń tọ́jú bàbá yìí láti gbàdégbà àmọ́ nígbà tí bàbá yìí bá tún wá gbọ́ pé irú nǹkan báyìí ní í ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ òun ọkàn wo ni bàbá yóò fi gbé òun náà fi ṣe lóku òru láàrin ọkọ àtaya àtẹni tó jẹ́ ìbejì tó jẹ́ ìkejì ìyàwó.

0: Hello, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o.
1: Hello, àdìgbò.
0: Sẹ́kẹ̀rẹ̀.
1: Náà ni.
0: Ẹ̀hẹ̀.
1: Ọ̀rọ̀ tó sọ yìí, ó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa náà ń bí kan. Ẹ̀gbọ́n àtàbúrò ni.
0: Ẹ̀gbọ́n àtàbúrò.
1: Ìyá kan náà. Ìyá kan náà, bàbá kan náà.
0: Ìyá kan náà, bàbá kan náà. Bó láti
1: àwọn ọlọ́dún bàbá mọ́ náà.
0: Bó láti àṣe yìí sí.
1: Ìyàwó tí bàbá wọn wá fẹ́. Òun ti ń rí bí ń lọ láàrin àwọn ọmọ yẹn. Kò lè sọ nígbà tó sọ ọkọ rẹ̀ dájúmọ́. Bàbá ọmọ ti mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ rẹ̀.
0: Ìyàwó tí bàbá fẹ́. Ó ti mọ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ méjèèjì. Pọ́n bára wọn lò pọ̀.
1: Ìmọ̀ bá jókòó ń parọ́ sí ń jókòó lẹ́sí ara wọn.
0: Ọmọ ìyá kan náà, bàbá kan náà.
1: Àwa gan lè rí àti ńlá pẹ̀rẹ̀. Ìgbà ń jọ̀bọ̀ náà jáde ní òkè. Sẹ́nà lọ sí sọ́pìn fúnra wọn. Àwọn ti mọ̀ kò sọ sí ibi àpò. Bọ̀kà wọ̀ kò sọ orí kèéjì di wa. Àbí wọn títí tí wọ́n ta fúnra wọn lóyún.
0: Wọ́n fúnra wọn lóyún.
1: Fúnra wọn lóyún.
0: Bọ́ọ̀ láti àṣọ̀rọ̀ tọmọ sí.
1: Kò sí sáfẹ́ nígbà bá ti mọ̀ sí lọ.
0: Ládùn.
1: Orí ẹ̀ ni bàbá. Ló fi lé ìyàwó tó fẹ́ jáde.
0: Màbá léyàwó tó fẹ́ jáde nítorí àwọn ọmọ méjèèjì.
1: Ló máa ń bí ìṣẹ̀lẹ̀. Tó wá dá sọ fún pé nígbà ọmọ yìí ìgbìn kó dáa. Ọba dé gbòde. Bọ̀dún èsì.
0: Hello.
1: Hello.
0: Ẹ̀hẹ̀ mo ń gbọ́ yín.
1: Wọ́n sá fúnra wọn lóyún náà ní kan ìbáyìí.
0: Wọ́n ti bímọ ọ̀hún, wọ́n sì ti fẹ́ra wọn báyìí.
1: Wọ́n ti ẹ̀ sí ìbímọ, wọ́n ti fúnra wọn lóyún. Omi ti kọjá síṣẹ́.
0: O ti kọjá síṣẹ́, o ti dá. O ti dá.
1: Kọjá síṣẹ́. Bọ̀dún bá ní máa dá ọkọ̀ yóò ti mọ̀.
0: Ẹ má wulẹ̀, ẹ má wulẹ̀ tẹ́ ẹ dákọ, ẹ má dákọ. Ẹ má dákọ, ẹ sì ń wo sẹ́kẹ̀rẹ̀. Ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà.
2: Ìyàwó kẹrẹ.
0: Nínú ìdílé kan.
2: Elébọ̀lù.
0: Mo láti ṣèyí sí.
2: Kẹrẹ kò máa. Àwọn náà bẹ̀yà wà.
0: Ó bá jẹ́ yín lọ́kọ́.
2: Elébọ̀lù ìyàwó.
0: Bó lẹ́ ti ṣe láàrin un.
2: Kẹrẹ kò máa lọ.
0: Ẹ ti mọ̀ pé yẹn kọ́ lẹ lọ mọ́. Ẹ sì máa ti ń bẹ́ ńlẹ̀ lórí ọ̀rọ̀ ti bàbá.
2: Bẹ́ẹ̀ bá mi mú jọ mi.
0: Ẹ̀lú orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o.
3: Hello.
0: Hello, ẹ̀ka alẹ́ o.
3: Ẹ̀ka alẹ́.
0: Yes, ma.
3: Ẹ kú ètò.
0: Yes, ma.
3: Ìyá Elizabeth ni látọ̀ jẹ́.
0: Ẹ̀hẹ́ mọ́mí Elizabeth.
3: Ẹ wò ó ṣe rí àwa ìyá, àwa òbí lọ́kùnrin lóbìnrin ni ká kí ìsara. Ẹ rí tí àwọn ọmọkùnrin tàbí ọmọbìnrin bá ti bàlágà.
0: Ẹyin o.
3: Kò yẹ ká jẹ́ kí wọ́n máa sùn papọ̀. Wọ́n gbọ́dọ̀ súnú yàrá kan náà. Kódà ọmọbìnrin wa tó ti bàlágà kò gbọ́dọ̀ mọ bábà bẹ́ẹ̀ ṣeré tàbí kó wá máa ń lọ bìmọ̀ bàbá tàbí kó mọ jókòó dé bàbá lẹ́sẹ̀. Èṣù burú. Ó yẹ èṣù burú èṣù burú.
0: Lọ́sùnsùn
3: lè sùn máa ń sùn.
0: Lọ́mọ rẹ̀.
3: Lọ́mọ ẹ̀ gangan. Kò gbọ́dọ̀ ẹni wá dìmọ̀ bàbá ẹ̀ lọ́wọ́ lọ́ ń sùn sórí bẹ́ẹ̀dì pẹ̀lú bàbá ẹ̀ kó dá ẹ̀sìn méjèèjì gan fàyè ẹ̀ sílẹ̀. Kéèyàn ó sẹ́pẹ̀tì àwọn ọmọ ni tán bá ti bàlágà tó jẹ́ àwọn ọmọkùnrin tàbí ọmọbìnrin. Àwọn òbí wọn náà kọ̀ sí kinní yẹn o. Àwọn náà kọ̀ sí.
0: Àwọn òbí ló fà á.
3: Àwọn òbí ló fà á. Èyí láti mójútó rú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn. Wọn bá mọ̀ ṣe dèjì. Ìbájọ́kùnrin kan obìnrin kan èyí ó mójútó wọn. Èyí ò ní jẹ́ kán sún pẹ́ ní jẹ́ kán máa ṣeré rúndìnrìndín gan pọ̀. Ẹ sẹ́pẹ̀tì wọn. obi lo fa o
0: ngba ti
3: iru kan tan kan tan wo ni omo iya meji kan ma fe ra won
0: o ti wa dele bayi won mi Elizabeth bo ba je yin ni baba oko abi yo oko to sele si ki le gba lamoran lati se
3: won so fun ra won won so won pa won iya won na ni awon iya to bibeji eni bi moran ni o pon
0: eni bi
3: o ba ya ka won mo
0: eni bi moran ni o pon
3: won ka won mo mejeji fun do won lo fe obirin ni o do fe yawo mi ko lo fe yawo mi ni kan ni gbogbo katikati ba je olowa fe da yo mo bo mo bo lomo
0: o ti ye
3: won lo mo ko pande won ni
0: o ti ye mi mama Elizabeth esin wo mama Elizabeth latojo

0702-97949 0907-297-949 làwọn ojú òpó tó wọ inú kulú hí àyín ẹ ti bá ń dá sí ẹ sì láǹfààní àti fà fọwọ́ lé yín fi ṣọwọ́ sójú òpó ti Facebook náà 32FM949 fẹ́yìn ẹ̀ àbí sójú òpó ti YouTube ní 32FM949 fẹ́yìn ẹ̀ tó bá ti já sẹ́yìn lọ́wọ́ nù méjèèjì ni. Ó bá jẹ́ yín lọ́kọ́ ó lẹ́ ti sàárín sí tí ó fi jẹ́ pé nǹkan òfin ní ṣe bàbá. Ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ó ti rí bí ó ṣe lóhun ó rí. Bó ni nǹkan ò ṣe wá ní ṣe bàbá òun la fẹ́ ṣáájú báyìí. Ó bá jẹ́ yín lọkùnrin yìí.

0: Ẹ̀lọ́ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o.
1: Ẹ̀lọ́ ẹ kalẹ́.
0: Ẹ̀lọ́ ẹ kalẹ́ o.
1: Yàrá ẹ kú ètò.
0: Ẹ so.
1: Mo dá sùúrù Amos Ismail Adánlélé.
0: Láti Nálélé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀ ń gbọ́ ìkànnì 32FM dáadáa Nálélé.
1: O kilẹ̀
0: titi.
1: O mele titi.
0: Ìní gbọ́ pẹ̀ bàbá yìí. O ti da, o ti da. Ẹ bá ń dá sí, ó bá jẹ́ yẹn lọkùnrin tó jẹ́ ẹjọ́kọ ilẹ̀ yìí ó ṣe.
1: Ẹ máa pe Ìdòwú, máa pe Àlàbá wọn. Mi ní ké sì yàwọ́ ara.
0: Wọ́n tí ẹ̀ níyàmọ́ láyé bàbá ló kù.
1: O ti dábàá o ti dábàá so àwọn amára àánú
0: yẹn. Bàbá tó sì kù iná ní bẹ lórí ara yìí tá a fẹ́ kí bàbá ó gbọ́.
1: Àníjẹ́ wọn gbọ́ àwọn àjọ wa dìda ó ti dìmúlẹ̀.
0: Ó dáwó.
1: Ó dáwó ìdìbúra múlẹ̀ ní. Ètò èkejì ló lọ ọmọ méjèèjì yìí o.
0: Ẹyin o.
1: Bùkátà owó sùkú wọn o ní ọmọ ẹgbẹ́ o.
0: Bẹ́ẹ̀ bá ṣe mọ ẹgbẹ́.
1: O ní ọmọ ẹgbẹ́ yìí o. Àmọ́ á jẹ́ àmú bóyá sọ̀rọ̀ kankan nígbà ọlọ́mọ sì rànwọ́ yìí o. Tó bá ti wá rẹ̀ wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n lọ léwòsàn wọ́n lọ gbogbo ní oní ọmọ yẹn ojú yìí kọ̀ọ̀kan mi.
0: Ẹ ti jáwọ́.
1: Ẹ mo ti jáwọ́.
0: Bóòlẹ̀ ti wá kọ̀ǹtínú ayé ti yín.
1: A máa kọ̀ǹtínú lọ ń padà níyàwó mi náà.
0: Ẹ padà fẹ́ yàwó mi.
1: Àkódà mẹ́ta ní ìtòkólé.
0: Ìyàwó tẹ́ ẹ ti ṣe níṣu lọ́kà.
1: Mẹ́ta lèmi náà tó kó lè.
0: Ẹ fọ balẹ̀ kọ́hun.
1: Olùjú. Ẹ mọ̀ pé ẹ má rí àrìn kẹ́yìn ló rẹ́rìn.
0: Ẹni bá rẹ́rìn àrìn kẹ́yìn ló rẹ́rìn.
1: Ó dàbí ẹ̀rẹ̀ ti mọ̀.
0: Ìwọ bàbá yìí.
1: Ó dàbí ẹ̀rẹ̀ ti mọ̀ báwọn. Irú ẹ̀ pọ̀ gbọ́dọ̀ gan o. Ọ̀pọ̀lù gan. Àwọn àbáwọ́ àbáwọ́ níjọ́ náà láwọn agbolé kan. Ẹ rí i pé ní àwọn agbolé kan bá bí ọmọ bá ti tóbi ọmọ mẹ́rin mẹ́rin ní bàbá márùn. Ìjọba Dọ́tà gbọ́ ìtàn yẹn àwa gan lanu orí gbogbo ayé àwọn sì kéré. Àkàmì pé inú àwọn ọmọ ẹbí wọn gọ̀m̀bọ́ ni wọ́n kọ́ ń bẹ̀. Iye owó gọ̀m̀bọ́ yẹn wá fẹ́ gùn. Àbákanlọ́ ìgbà tí ìyá ọmọ yẹn wá kú àbákanlọ́ wá kí ìtàn yẹn. Ọmọ yẹn náà tá a bá gbé wa lọ sí ìwé láwọn asomọ́ra wa díẹ̀díẹ̀ náà ni. Àbákanlọ́ wá kí ìtàn fún wa pé ìgbà tí wọ́n tí bàbá ọmọ yẹn wà lórí ìgbà ìsàn àbá yẹn wá kú. Àti bá yẹn ti súnmọ́ ìyá àwọn pé bá yẹn síkì. Bẹ́ẹ̀ tí ìyá wọn bá yẹn bí oṣù mélòó kan bí yàn sígbà wọn ti kú báyìí. Ìyá wọn ó tó ṣe pọ̀ sí japa ni. Bí àwọn tó ti wá gbé súnmọ́ nígbà tí a bá ń fẹ́sàn lọ́wọ́ ni ẹ̀tọ́ ṣe japa lọ́ba. Ara agbolé yẹn kan ló wá kọjá wọ́n sọ fún mi lójú ọ̀sẹ̀ ojú mi ni. Pé ọ́nà ọmọ ìkọ́ yìí wọ́n ló náà ni. Ìyá wọn ni ọmọ wọn bẹ́ẹ̀ ni. Wọ́n dá ọkọ̀ àbákan abáyẹ̀ló kọ̀ lẹ́yìn ibi ọdún méjì sí mẹ́ta. Àwa rí ọmọ yẹn bẹ̀. Àwa rí ìyá àwọn obìnrin yẹn yẹ̀wò láwọn ẹ̀dá. Àwa kíta àwa ọmọ ìjọ ọjọ́ wa sọ. Àwọn yẹn ti wá lọ kọlà àgbúlẹ̀ mẹ́ta mẹ́ta tó ju ọmọ yẹn. Nílé agbolé tí wọ́n bọ́ ti fàkẹ́sì yẹn nìyẹn o. Wọ́n lọ kóòtù. Kóòtù gbogbo ẹ̀yàn gbogbo ẹ̀rí pé ìwà wà lájọ́ mọ́ lábìjọ. Ìgbẹ́ta wọn láti pé ọmọ wọn ni ó ṣe àgbàlagbà ìyáre wọn wá lọ yí ìlà mẹ́ta wọn lọ yí sí gọ̀m̀bọ́. Ọkọ àti bàákù ni. Ó tún ní bá àwọn kan wájú. Ẹ̀rọ tó rọrọ tẹ́lámọ̀ ni àwọn abáyẹ sọ́jọ́ náà ni.
0: Ẹ̀rì kọ́ bá ọmọ yín padà.
1: Kọ́dà wọ́n gbé sunwégbé sójú ẹ̀. Wọ́n àgbà wọn lójú ẹ̀dì sìn.
0: Ó ti yé mi.
1: Ìdílé ìdílé náà kò ju bí ọdún kan lọ. Ẹ̀sọ́ àbúrò ọ̀rẹ́ wa kan ni.
0: Ó ti yé mi.
1: Ṣé wàá dèmà tó oyé kò rí ìfẹ́ wọn lọ́wọ́. Àkọ́kọ́ náà àwọn náà àgbéyàwó mi ìlé. Kò lè jẹ́ kí ìyàwó yẹn mọ̀ pé ṣe bá lọ ṣe láàrin wọn.
0: Láàrin wọn ó ti dá.
1: Olóògbé ètò náà ṣeun yé mọ rántí.
0: Àmì ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn.
2: Láti ná lé ndé. Wọ́n láwọn ò fẹ́yàwó mi ni.
0: kali ko si mo sete elo oruko yin ati bi te tin pe o
3: elo
0: elo oruko yin ati bi te tin pe
3: oruko Mr. Kim Adedigbe
0: Mr. Kim Adedigbe baba eto
3: eba
0: bo ba jeyin lara kunrin ki le yin o se
3: sari tan ki so lori oro
0: yen eyo
3: e ke de ya sa da po mu ni jo n da wa kekeke atokun atobi an teni sun le de nto ti ma fo opopon kan ni se ni pe Emma won ti en te ri o le understand like man dey ma pa show dey there ni when you say polo won ti sile o ni dey pe orisi baby ti won wo orisi carton ti won wo ayi ti di
0: education civilization
3: so for polo polo kan en sugba ko si te yun si sele ti sele eyan ba ma lori ni abi eyan pa won ti won bi olohun ti je family ti won ko si je nu ni na ba je si
0: family
3: yi se le ti meta e fa yo ti po si ni
0: family won po si ni
3: o ti po si nu ati pa won ja won o fe yan ta won se ra won nu le ti onu
0: inu le na se si
3: ni ba po won si je bo mi
0: ben
3: ko ti yo ti di pe ya won ajo ba won gele ti onu
0: o ti da o ti ye mi e se won
3: o po si nu le won mi de ra po la po si
0: o ti ye mi e se won
3: ko to
0: won a po si nu ile won ni
4: Owo agun baje oni titi
0: Hello sekere
3: Hello agun
0: Eyin o mo gbo yin
3: mo gbo do sele ye ngba ba won na ti mo tele
0: baba
3: baba
0: mo gbo yin
3: bo si da da be si di ya di so la la to do ye
0: eh
3: na wo di
0: na
3: ni we do se la yi ni di ni wo so di ni wo ba da be go go ma mo mo di di ba e di si da ni ri ya ba ni mo ni ya ba da be go o di ba o
0: Ikani 32 FM 94.9 lemgbo Laughter House la kale si lori oke tente mokola

0: ẹnìkan ló tọ ẹ táwọn yòókù ò bá ti lè tọra wọn ẹ ló orúkọ yín àti ibi tẹ ti ń pè o.
1: ẹ̀lọ́ sá o.
0: ẹ̀lọ́ ẹ̀ka lẹ́ o.
1: ẹ̀ka lẹ́ sá o.
0: orúkọ yín
1: àti. àwọn onígbà láti lálé dé o.
0: láti ná lé ń dé.
1: yẹ́sì o.
0: lórí
1: ẹ̀ ṣe ìgbẹ́ olè kọlẹ̀ láàmú iṣó àbí ìtọ̀ tó ti yẹ.
0: mò ń gbọ́ yín o.
1: ìbejì ẹ tí obìnrin ẹ kẹbi ìbejì ẹ lọkùnrin mi. kọ mú ọmú kọ sọ fún ìbejì rẹ sójú obìnrin ẹ kọ lọ gbọ ọmọ rẹ fún ìbejì rẹ ó jókòó lílé bàbá rẹ nígbà tí ìjọ ọkùnrin sọ fún lóyún yíwọ nílé bàbá rẹ ó fa ọmọ rẹ lọ fún kọ lọ fẹ ọkọ mi kọkọ rẹ náà fẹ ìyàwó mi simple as abcd.
0: ká tú kálẹ̀ ń sọ̀hún.
1: káwọn ti tú kálẹ̀ náà. o ṣe yàrá ọ̀dà fún yìí o.
0: àmì o ẹ ṣeun o. wọ́n ní kó ń kálukú lọ lọ́dọ̀ọ̀tọ̀.
2: ti ń rí tokun mama ọ̀túnba òye wọ.
0: àtọ̀rọ̀ ti rí bá a. ó ti di pébèjì rẹ̀ òun ló lọ mọ́.
2: bàbá wa lè di yà.
0: ọkọ̀ olólọ́tọ̀ kí ìbejì kó padà lọ kó lọ fẹ́ ìkejì rẹ̀.
2: ọdẹmọ
0: gbígbé ayé ayọ àtàlàáfíà.
2: abẹfẹ rẹ.
0: fún láti agbọ pọ ọmọ ìyá kan náà fẹra wọn.
2: ọmọ
0: ìyá kan náà bímọ fúnra wọn. ẹyin òbí. ọlọ́run ní já ṣe àṣedànù. ìta ṣe tán fi mọ wá sọ fún wa pé lórí gbogbo bó ṣe làálàá kò kò tó. òtúrọ ọmọ tọ.
2: títí lọ dórí tẹ bí pẹsidẹ.
0: lọ́rọ̀ òfin wa padà mọ wá tabá wa pé ebi tó lóòótọ́ náà nu.
2: àìdí ọmọ bá dérò gbogbo bàdákà lápapọ̀.
0: lóòótọ́ gbogbo eléyìí kò rí bẹ́ẹ̀ láyé john.
2: òye wọlé
0: bá. ayé civilization ládé.
2: bẹ́ẹ̀nsì. ọlá bàbá ganiya jù. bàbá ibrahim mi.
0: ayé civilization tá a dé iná ní gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀.
2: ọkọ̀ fọláṣadé.
0: ayé jẹ́ǹsì wa ẹ̀ náà ni. láyé john bí bàbá kan tán pè lẹ́ẹ̀kan láti mo fẹ́ rántí ibi tán ti pè. bó ṣe sọ lẹ́ẹ̀kan pé láyé ìgbà táwọn fi ń dàgbà bọ̀ kò sírú ẹ̀ láyé ìgbà tiwọn. ẹ̀dẹ̀ ló kálukú sùn. ọ̀rọ̀ nígbà ń kálukú bá jẹun tán lálẹ́ ẹ̀dẹ̀ gbogbo owó jọ sùn.
2: àbá
0: ti tẹ́ ní. ìwọ ayé tèmi rèé o ayé tiẹ̀ rèé o ń kálukú ti mà ayé rẹ̀.
2: adébọ̀ ẹ̀bí ń dárun sọ́run rẹ̀.
0: ó ń kálukú gbàyè rẹ̀ lọ́ni tí ó lọ sùn.
2: ẹkùn ọkọ lára.
0: àmọ́ sórí bẹ́ẹ̀ mọ́ nísìnyí.
2: gbogbo rédíò
0: pé. níbi tó ń kálukú ti ń kọ́ fúláàtì 2-bedroom fúláàtì 3-bedroom fúláàtì me and my husband.
2: àkókò tún tẹ̀dọ́rin wá.
0: ibi ò tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ nísìnyí.
2: kótó bá ti tẹ̀kù ní gbẹ̀rí o. àkókò tún tẹ̀dọ́rin wá.
0: ayé ti lajú kọjá bẹ́ẹ̀ àti lérò.
2: tún tẹ̀dọ́rin wá.
0: social media.
2: kóríkótó.
0: fóònù.
2: kò ní gbẹ̀rí o.
0: ẹ̀lọ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o.
3: ẹ̀lọ́.
0: orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
3: orúkọ mi ṣe akíma lórí ìgbé gọ́fẹ́nìrìn tó sọ pé wọ́n máa tẹ́lẹ̀ fẹ́ bẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ pẹ́ mo kálukú ti mọ ayẹyẹ ní ìfẹ́ lẹ́yìn ìfẹ́ mọ́sùn láyé mi o. ọgbẹ́ mi mo sọ ká nà o.
0: oye
3: gbogbo eyín kò jẹ́ gbogbo kọ́mà lọ́kẹ́ yẹn ní ìfẹ́ yóò jẹ́ máa lọ yóò máa rí so yóò máa rí wẹ́rẹ́ o.
0: ìgbà
3: náà sẹ́yìn nígbà tí mo bẹ̀bí tí sẹ́yú
0: ẹsẹ̀hún ẹsẹ̀hún ẹsẹ̀hún
2: ẹsẹ̀hún
0: ayé jẹ́ǹsì la wà.
2: bọ̀dẹ́ ìjagun labí lára iwájú.
0: gbogbo ẹ̀ nísìn orí fóònù ni.
2: enílò àyíjẹ́.
0: bí n bá fẹ́ bẹ́ẹ̀ tí n bẹ́ẹ̀ ń lo ìbò sọ̀rọ̀ nísìn bí mo sì jókòó yìí nísìn fóònù ní ń lò. láàrin ìṣẹ́jú bíi méjì àti kọ̀nẹ́ẹ̀tì àti bára wa sọ̀rọ̀. civilization dà ó ní crumbs àti prunes ti ẹ̀.
2: ṣètọ́jú orí gádé orí gádé.
0: àmọ́ ṣe ń bẹ lọ́wọ́ àwọn òbí náà.
2: àkókò ọdún
0: tẹ. àti lè máa ya ọmọ sọ́tọ̀.
2: àkókò ọdún tẹ.
0: ọkùnrin ó máa sùn lọ́tọ̀ pọ́bìnrin ó máa sùn lọ́tọ̀.
2: bá ti tẹ̀ kò ní.
0: bí bọ̀ bá ti ń di pé ọmọ ń bàlágà.

0: láti rí pọ́ mọ́ ń bà lága ó ń bá lókú bá ti ń sùn sọ́tọ̀ títẹ ọkùnrin sùn sọ́tọ̀ obìnrin ń sùn sọ́tọ̀ gbogbo òrò rí ìkùnrin mọ́ sí ń bẹ̀ bí mọ́mí elizabeth ti ṣe sọ lẹ́ẹ̀kan náà àbí mọ́mí elizabeth náà ló sọ.
1: ṣọ̀gùn lólùkọ́.
0: pé ẹ mọ̀ jẹ́ kí ọmọ obìnrin tó bá ti ń bà lága kú mọ̀ mọ́ bá bàbá rẹ̀ ṣeré pa pé yóò mọ jókòó lẹ́sẹ̀ bàbá rẹ̀ gan. bí abáyédé nù.
1: pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tẹ ó máa pọ̀ lójú àgbo.
0: kò fi débi ọmọ kó mọ̀ lè bá bàbá rẹ̀ ṣeré.

0: gbọdọ ṣoro rara.
1: Ìkànnì 32FM 94.9 lè ń gbọ́.
0: Olúwa ló fi ẹ ṣọ̀gá.
1: After House lákalẹ̀ sí.
0: Ẹ má ṣe tẹ̀gùn mọ́lẹ̀
1: o. Ọmọkọlá nílùú Ìbàdàn.
0: Gábẹ́ ẹ má ṣe máa.
1: Lójú òkú ti Facebook. 32FM 94.9 fẹ́yìn ẹ̀.

0: lórí pé mọ̀ lọ lálẹ́ yìí.
1: Adédúbú.
0: Gbogbo òbí àti alágbàtọ́.
1: Mi là mi ní ìdí àdúgbò olóòṣà.
0: Ọlọ́run ní jẹ́ àṣì àṣìdànù. A ò sì ní ṣe àṣetì.

ó ṣe pàtàkì gan ni ká mójú tó bí wọn ṣe ń dàgbà bọ tó bá ṣe ń di pé wọn ń bà lága. O sì ní bá ṣe mọ separate yàrá wọn láti yàtọ̀ ọkùnrin sọ́tọ̀ láti yàtọ̀ obìnrin sọ́tọ̀.

ayé òní ṣe sí ọ̀sọ́rọ̀ wa tó ogun wa ẹjẹ́ ká mú lò níbi tó bá ti bọ́n kálukú ká ya yàrá ọkùnrin àtobìnrin sọ́tọ̀ tábà ti ń bàlágà sọ́tọ̀ alẹ́ náà mo ṣàìsí

0: Orúkọ mi ni Lady Evangelist Funke láti Lugbe. Mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ohun láti Ọlọ́run ṣe nú ayé mi tó mo máa gbọ́ program tẹ́lẹ̀ láti orí rédíò. So ìgbà tí wọ́n ti fún wa ní quick notice, mo ti kọ́ Lekan ti láti 2023, mi ò tiẹ̀ bọ́dà ti lọbẹ̀. So máa yẹn wá fún wa ní quick notice. Mi ò gbé gbèsè gbòdì ẹ̀rọ ọkàn mi pé à á lọ gba ilé mi, ìmọ̀ àtọkọ mi àti gbogbo àwọn èèyàn tájọ wà nílé àwọn mẹ́ta la ń gbé inú ilé yẹn oníkálukú ní flat tiẹ̀. Máa yẹn ti rò pé kò sí wọn tó expect pé èmi nǹkan lè fi wọ́n lẹ̀. But the, to the glory of God, ìgbà ọjọ́ kan mo ṣe lọ́bẹ̀ nìyẹn. Ilẹ̀ iyẹ̀pẹ̀ tí mo bọ̀ wá láti orí òkè Ògo Nìbàdàn, mo wá gbé àárín pálọ̀ nínú ilé yẹn. Mo wá gbin iyẹ̀pẹ̀ ti orí òkè Ògo yẹn, mo wá bò mọ́lẹ̀ ńbẹ̀. Mo ní tọ́lọ́run sáà mojó bá ti kọ́ ilé ìparí kí lálọ́ọ̀dù tó dé. Pé ṣe ni máa fi bínú ju rédíò mi máa jù sínú odò yẹn. Pé tó bá ti kọ́ torí má ní ti rò pé a ní option láti 250 ó
1: gbé lọ sí. Odò wà lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn ni.
0: Ó ní odò kékeré tí òjò máa ń gbà kọjá lọ kì í ṣe pé ó pọ̀
1: bẹ́ẹ̀. Ìbẹ̀lẹ̀ fẹ́ ju rédíò yín sí.
0: Mo níbẹ̀ ni mo máa ju rédíò yẹn sí. Ìgbà tó pè nìyẹn, àwọn yẹn ti wálé wọn ò rílé ju pé kí ni wọn ò lọ́pṣọ̀n ju pé kankan ṣàkútú kọ̀ntínú bẹ̀ yẹn. Ó ṣe pè mí ni mo wá fún ni on the 5th of January kó dó fún mi. Onílàlá olóhùn ò lè dúró. Ó ní owó téèyàn bá fẹ́ gbà pé ending of December lèèyàn lè gbàjọ tó bá fẹ́ gbà. Mo ní kó ṣàdúró ní rárá, mo wá ní òkè kò sí wàhálà. Gbogbo nǹkan tí mo ní mi ò mọ̀ kó le tó. Àwọn tó ń kan lé ní màdá wọn ṣàmà ní igi ò le tó. Wọ́n á ní zinc ò le tó. Ìgbà tó yá gbogbo ẹ̀ ṣáà tó. Débi pé igi tó ní kò le tó, ó tún sún wọn á tún fi ṣe lọ́gìn POP. Wọ́n á ní màdá Ọlọ́run wà lẹ́yìn yìí, wọ́n á ṣàmà sọ bẹ́ẹ̀ má ní Ọlọ́run ṣàmà òjò. Mo fẹ́ dúpẹ́ ní Ọlọ́run pé Ọlọ́run parí lẹ́yìn èmi àtàwọn ọmọ mi ibẹ̀ la wà báyìí. Ọ̀rọ̀ ló máa pé oṣù kan tí a ti kó síbẹ̀. Tó o mulẹ̀ tún máa ra rédíò mi láàárọ̀ láti bá ti kúrò bí mi ò lóòdùn yẹn mọ́.
1: Ẹ sọ rédíò nù mọ́.
0: Mi ò sọ yẹn nù mọ́, mo fẹ́ ra tuntun mi láàárọ̀ la lọ́dọ̀ Mala. Tó máa lá òdùdù yẹn lọ.
1: Irọ́ ni o.
0: Ó tọ́ ni o.
1: Somebody shout hallelujah o. Ẹ orí ẹ síbí nínú òkùnkùn tá a bí ọ sí láàrin òkùnkùn tó wà mi ò mẹ́ni yìí sẹ́ ayé rẹ jáde nínú òkùnkùn ìdílé jáde kú òǹbẹ́ nínú òkùnkùn ilé bàbá jáde kú òǹbẹ́ nínú òkùnkùn ilé ìyá jáde kú òǹbẹ́ nínú òkùnkùn ilé àná jáde kú òǹbẹ́ òkùnkùn òní borí ẹ ọmọ. Kò ní borí àyẹ̀ òkùnkùn kò ní borí ẹ̀ kò wọlẹ̀ òkùnkùn wọlẹ̀ òkùnkùn wọlẹ̀ òkùnkùn wọlẹ̀ òkùnkùn wọlẹ̀ òkùnkùn wọlẹ̀ indanẹ́ẹ̀tì lè yà káàlíà ríábàlẹ̀ mọ̀síà wọ́n ju pẹ́tẹ́rù sínú òkùnkùn nínú túbú áńgẹ́lì túlẹ̀ gbogbo èyí tí òkùnkùn yìí ká èyí tó ń gbé ilé òkùnkùn èyí tó ń bá àwọn òkùnkùn rìn èyí tó ń bá òkùnkùn jẹ lónìí ni ìmọ́lẹ̀ dé ẹ jáde wá ó ní ìwọ ni ìmọ́lẹ̀ ayé ìlú tí a tẹ̀dọ́ sórí òkè tí ò lè farasí. You are the one I'm talking to by the power of Holy Spirit by the power of Almighty.